0: ìwọ mi.
1: Lọ́nà ọjọ́ Wednesday, ọmọ rẹ̀ máa qualify fún oríire tuntun. Ibi ọba yẹ wadé lé ní ọpẹ́ náà ni. Olúbukú ni Ọlọ́run ṣe dákì mẹ́sàkì àti àbẹ́gi mi gò. Ọba tó tó gbani tó tó gbẹ́kẹ̀lé tó tó sinmi lé tó tó sìn. Ọba tó tó gbára lé tó tó farati. Gbogbo ẹni tí Ọlọ́run rẹ̀ bẹ láyé káwọ́ yín méjì sókè kẹ́kọ̀ pariwo ògo. Bàbá lábi amáyé ti wọlé wẹ́rẹ́ pásítọ̀ Fakeye Emmanuel ni mò ń jẹ́. Òpó ò ní yẹ lójú tìrú ọmọ rẹ. Lóṣù yóò lọ yóò gbẹjọ ìwà àti ọmọ rẹ rò. Ọwọ́ tó fi gbọ́mọ ní kókó tẹ̀síwájú jẹ́ ń gbàdúrà sí. Wàá fi gbóúnjẹ ọmọ. O ní fi gbọ́mọ sìn. O ní fi wá òkú ọmọ máyà. Ọwọ́ tó tẹ̀yẹ ò ní fi dóúnjẹ ọmọ rẹ sí jọ́ta. Ọwọ́ tó tẹ̀ ìrí ọmọ ló fi máa gba o. Ọwọ́ tó fi ṣiṣẹ́ lórí ọmọ wàá fi jẹun ọmọ. Ọwọ́ tó fi kú padà sára ọmọ wàá fi jẹun ọmọ. Ọwọ́ tó fi tọ́jú ọmọ rẹ wàá fi jẹun ọmọ. Orí tó fi gbàrú lórí ọmọ wàá fi jẹ ọmọ. Ẹsẹ̀ tó fi sáré kó lè dé afọ́mọ lórúkọ Jésù wàá fi jó ijó ayọ̀ lọ́jọ́ ayẹyẹ ọmọ. Ọwọ́ tó fi fàṣẹ ọmọ àkókò tó yẹ kó jẹ wọn ọmọ àkàndù òní mú ọ lọ́wọ́. Oúnjẹ ọmọ tó jiná lọ́wọ́ ayé òní bọ́ dá yẹpẹ̀ sí. Oúnjẹ ọmọ òní á ọlọ́fun. Oúnjẹ ọmọ bá jiná wọn ní fi nù ọ. Oúnjẹ ọmọ bá jiná tán wọn ní fi bẹ̀ ọ. Oúnjẹ ọmọ bá jiná tán wọn ní gbóúnjẹ ọmọ sá fún ọ. Ọwọ́ rẹ tó fi ṣiṣẹ́ ọmọ ló fi gba kọ́kọ́rọ́ mọ́tò ọmọ. Kódà náà ló fi gba kọ́kọ́rọ́ ilé lẹ́tọ̀ ọwọ́ ọmọ. Òun ló fi gba ìwé visa ìlú òyìnbó. Bàbá ọwọ́ rẹ tó fi kọ́wọ́ ilé ìwé ọmọ lẹ̀ ló fi gba ẹ̀tọ́ rẹ lọ́wọ́ ọmọ. Bàbá ọlọ́ọ̀sùn tó ṣe láti tọ́jú ọmọ lóru wàá jẹun ọmọ. Bàbá ayé òní gbóúnjẹ ọmọ fọ́ọ̀rù. Bàbá tí ọmọ bá gbé 10 million wá fún ìwà àtìyá wàá dúró gba tiẹ̀ o. Oúnjẹ ọmọ nù tó bá di tọ́ọ̀nù tiẹ̀ kò ní kan. Oúnjẹ ọmọ rẹ wọn ní gbé sínú àpẹ̀rẹ̀ tó ń jò. Ìgbẹ́kígbẹ́ wọn ní fi bóúnjẹ ọmọ fún ọ. Oúnjẹ ọmọ ò mà ní báyín lórí àárẹ̀. Kò ní báyín lórí dùbúlẹ̀ o. A máa mọ kíkàrà gbẹ́bu jíjẹ ọmọ kù ọ́ o. A máa bóúnjẹ ọmọ rẹ sí ìyàwó o. Kedere lé jíjẹ ọmọ ti dùn wẹ́ẹ̀ máa jẹ jíjẹ ọmọ rẹ lẹ́yìn kùlé o. Gbangba lóúnjẹ ọmọ ti dùn ò ní jẹ́nu yàrá tó ṣókùnkùn. Matthew 27:11 ọmọ rẹ ò ní rojọ́ níwájú baálẹ̀. O ti kì í ṣe tọmọ rẹ wọn ní yí mọ lẹ́sẹ̀. Amúnibínú kò ní dọ̀rẹ́ àwọn ọmọ rẹ. Ẹni tí kì í gbẹ́bẹ̀ kò ní dọ̀rẹ́ bí yín o. O ní tó kele bọ́mú torí ọmọ. Tó pàdé olóore afáyéwu ní gbé. Èpè mọ́tímọ́tí kò ní ra àwọn ọmọ wa. Ajúnilọ́ kò ní ju àwọn ọmọ wa nù. Ọmọ rẹ ò ní rúgbó oko dídì. Torí pé Ọlọ́run wà ọmọ rẹ máa rọ́gọlò. Erin inú ilé yìí ò ní wó lójijì. Ayé ò ní famọ dá ọlọ́rọ́. Ìkarere rẹ ò ní bàjẹ́ lọ́wọ́ rẹ. Ọ̀rọ̀ ìwà tọmọ rẹ máa di àríyànjiyàn. Ọrẹ òun ni òun kọ́ yóò ṣẹlẹ̀ nínú ayé àwọn ọmọ wa. Olúwa yóò fọ́ra àwọn ọmọ wa rú àwọn ẹni ibi lójú. Ó ṣàlódé dá àpò yín ò ní gbẹ fọwọ́. O ní rí àkóbá tọmọtọmọ. O ní ráre lọ́jọ́ alẹ́. Àlékún iyì àti àpọ́nlé. Kángun kò ní kángun sílé rẹ. Àkọ́bí rẹ ò ní useless. Àkọ́bí wọn máa yùsùn. Èso tó tara rẹ jáde kò ní rẹ dànù. Òdi jẹ́ríkọ ayé ọmọ rẹ wọlé ní. Olórí aṣọ rẹ olórí aṣọ gbogbo wọn ò ní fàyà lójú ẹ̀mí wa. Ọmọ rẹ ò ní fàfàkùfà lé orí ara rẹ. Òkè tí ò ní tọ̀ sí gbẹ̀gìrì ọmọ rẹ. Psalm 8:28 gbá the best ìlérí láti ọ̀dọ̀ Ọlọ́run. O ní rọ́gùn ìpọ́njú abominire lára ọmọ rẹ. Àánú ìpè yìí sọ ọ́ di nílà. Ayé ò ní dín dùndú ìyà fọ́mọ rẹ. Ẹ̀dùn má lọ jìnà bàjẹ́ nu ilé ẹlẹ́ni. O ní rí wàhálà ìdáwójọ fọ́mọ rẹ. Tọmọtọmọ nínú ilé ìyá tèmi àti ìwà á rí ọdún tó ń bọ̀ láyọ̀ àti àlàáfíà. Ọmọ rẹ ò ní yan kádàrá ibi. Ìdílé yìí ò ní yan kádàrá ìyà. Ayé ò ní dẹrọ ayọ̀ rẹ sínú ibú. Igbá tó bá ti fọ́ kò lè gbomi dúró. Igbá ayọ̀ ọmọ rẹ ò ní fọ́. Ọmọ rẹ ò ní dún oníṣòro. Ọ̀tá àkọ̀rọ̀ ọ̀tá gbagba kò ní rí ẹ̀sìn rẹ nínú ọdún yìí. Olúwa máa fún ọmọ rẹ lọ́rọ̀ sọ. Ayé ọmọ rẹ wo ibi tí ire rẹ wà. Jésù mú ọlọ yàrá agbára. Olúwa yí ogún alájọ́ pípẹ́ àìní ìdánu o. Ibi ẹlẹ́nì ní bájáde lórí ọ̀rọ̀ ayé rẹ olúwa ká kúrò. Ohun tó ń là kọjá ayé ọmọ rẹ ò ní larú ẹ̀ kọjá. Èyí tó dẹ̀ ń là kọjá olúwa fòpin sí lẹ́ni. Ọmọ rẹ máa di orílẹ̀-èdè. O ní dikú rẹ tẹ̀kọ́ tó dọjọ́ alẹ́. Ayé yóò sin àwọn ọmọ rẹ. Gbogbo èèyàn kọ́ lèyàn ò ní ṣiṣẹ́ tọmọtọmọ. Gbèsè àjogúnbọ́ lanà nu léyìí o. Ayé ò ní fi kòsíkòsí bá ọjà. Jésù olúwa wa. Ṣé o rí ní ìrọ̀lẹ́ iná ago 8? Àdúrà oṣù tuntun fẹ́ bẹ̀rẹ̀ lórí Facebook àti TikTok. Ẹ̀bẹ̀ àdúrà rẹ fún oṣù September tí omi ni kó o mú pàdé mi. Omi yẹn ló máa fi wọ́n lè rẹ fún oṣù tuntun yìí. Ṣé o rọ́jú bàbàbà ìbàkúbà kò ní bàlẹ́ eléyìí o? Àná la sì ń gbọ́ ìrírí o, ẹnjiníà gbé sókè.
2: Ní March
0: ti baba so pe awa ta won oko ka jade
2: kilo len wa
0: oko so ngba te wa ni pe ka wa white wa apo gan so mo wa lo si gb mo fe lo ra nkan so ni nkan bi owa ago meje so be mi na se pade oko temi niyan
2: kilo len wa ani ka sa pe eh tu so be ne pe oh my god
3: oh my god
0: mi gaga ti mo wa nwa ni
2: ko yes ega
3: yes
2: yes on da fe le ri
0: koda o da je ni ti mo bi ma fun gan la
3: replacement
2: ba la se mo pe test yin ni
0: tori wu pe kini o da bi kin tun pada si e mo pe awon kan kan ma wa to ma sele to jo pe yin ade ran ti ade bu sekun
2: eh
0: be mo so fun yin sẹ́lá àwọn ọmọ tí mo bí tẹ́lẹ̀ ò sí àti sẹ́ni mo fi tọ́ wọn sẹ́rí eléyìí kò sí tí mi jẹ tán ìyá mi ò jẹ sàwọ́ a máa rí gbogbo ẹ̀ mò ń jẹ
2: lẹ́bí ọlọ́run bàbá alábíyamọ o ọmọdún mélòó lẹ́yìn gan
3: 53
0: ẹni tí mo dẹ̀ fẹ́ 47 years
2: 47 lẹfẹ ẹyin 53
0: so àwọn yẹ ẹdẹgbà mi tọwọ tẹsẹ torí mi níyà àti bàbá mọ bẹẹti mo lẹgbọn nìbàdàn wọn lọ síbẹ
2: wọn ti lọ yọjú ṣé ó le tó yẹn ni
0: mo wá dúpẹ lọwọ orí òkè yín bàbá kọnfàmù ni o ẹni tí ò bá tọwọ a máa wò wípé bóyá kò sí olúwa mọ èmi gan ti sọ retí nù
2: kọnfàm
0: bẹẹni
2: nígbà tẹyin gan ò fọkàn sí pé
0: bẹẹni
2: ọkùnrin kankan lè wá
0: bẹẹni ó dẹ níṣẹ gidi lọwọ
2: tẹ
0: bá fẹ ra mọtò tuntun tẹ bá mọ n pẹ so ó máa lọ bá wọn clear mọtò láti bí àwọn ilẹ yíbo yẹn.
2: ó máa ń fún yín ṣàwámà.
0: everyday.
3: ṣàwámà ojoojúmọ́.
0: kò sí nǹkan tí ó kì í rà fún
3: mi. daily ṣàwámà.
0: ibùgbọ́n ẹni tó jẹ́ bàbá àwọn ọmọ mi gan-an.
2: kò ra ṣàwámà rí.
0: ṣàwámà kìíní àti rí sáwà gangan jẹjẹ gan ó dọrùn.
2: jẹ́ bá sọ pé ẹ fẹ́ jẹ ẹja titus kí la sọ.
0: kó tẹ 9000 gan la ṣe lánàá mi ìdẹ́ra rú ẹ̀.
2: ẹni ẹlẹ lóyún ìfún.
0: bẹẹni.
3: àjẹjọ 53.
1: màmá bá ṣe wọnú oṣù tuntun yìí ni ẹ̀mí mi máa ń darí mi wípé kí gbogbo ènìyàn fi omi orí òkè fọ orí rẹ̀ omi orí òkè yẹn ni mò ń gbé bọ̀ wá sí ìfọ̀ ní ọ̀la tó bá ti ń bọ̀ kó o mú ike dání bọ́ọ̀lẹ̀ ní bọ̀sùbọ̀sọ̀p tó wà ní ìfọ̀ ní ògùnṣe ní bọ̀sọ̀p yẹn sọ fún ọlọ́kadà kágbé ẹ lọ sí ṣọ́ọ̀ṣì àwọn ọmọfákẹ́yẹ aago mẹ́sàn-án ni òwò àríre gbà ọ̀rọ̀ pọ́jọ́ kejì nínú oṣù tuntun la máa dá lẹ́nìí bá ṣe ń da lórí dádì mọ́ mi ládà lórí àwọn ọmọ olùfẹ́ àwọn ọ̀rọ̀ yìí la fi ń gbé ètò yìí lárugẹ láì sí ọ̀rẹ́ rẹ iṣẹ́ ìránṣẹ́ yìí ò lè sáré mo tiẹ̀ jẹ́rìí ọ̀yàn ọmọ lọ́rùn wípé máa fi ọ̀rẹ́ yẹn ránṣẹ́ òkè òkè báyìí lọ wá fún ni gbé lórúkọ jésù ní wá owó tì màmá ìsọjí agége yẹn ọ̀sẹ̀ méjì péré ló kù báyìí o níbi tí ọwọ́ ọlọ́run yóò ti máa yí àwọn ọwọ́ kéékèèké padà on the 16th of September gangan ló máa bẹ̀rẹ̀ ọjọ́ Wednesday ìwọ gbìyànjú kó o bá mi ròyìn fún ó kéré ju ènìyàn ogún aago mẹ́ta ọ̀sán la máa bẹ̀rẹ̀ September 16th ni àwẹ 21 days wọ́tá máa ń gbà lọ́dọọdún máa bẹ̀rẹ̀ màmá ó ní àwọn ìgbésẹ̀ kan tí ẹ̀dá máa gbé nílé ayé tí ó sún kádàrá ọmọ rẹ síwájú sí ìpele mẹ́ta bẹ́ẹ̀ náà ni ó ní àwọn ìgbésẹ̀ òdìtẹ́yìn máa gbé lórí ọmọ tó máa sún kádàrá ọmọ sẹ́yìn ní ẹsẹ̀ bàtà mẹ́ta àìsà tó orí ìgbésẹ̀ tó fẹ́ gbé ní September 16 mo fi ọwọ́ ọlọ́run sọ̀yà ní sà wípé ìgbésẹ̀ tó máa yí ìpè ọmọ padà ní ìpele mẹ́wàá ni ojoojúmọ́ ló ń gbọ́ ẹ̀rí tuntun lórí afẹ́fẹ́ yìí ìyẹn ti fìdí rẹ̀ múlẹ̀ wípé jésù ṣiṣẹ́ nínú ìpè yìí nítorí náà rí wípé ó wà nínú ìsọjí tá a fẹ́ ṣe yìí ọlọ́run bàbá alábíyamọ o
4: ààyè ló wà.
5: hello hello prophet 09060571110 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 34 77 14 lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14 fàkẹ́yẹ emmanuel ló máa gbé jáde first bank.
1: abiyamọ a ò ní máa bọ jẹ mọ.
6: from lagos this is
7: Jordan 105.5
8: station with a voice for

0: 5 between 4:16 a.m. and 4:30 a.m. every day. Ayo, ni temi ti elo jojumo. Amen.
1: Ogo mani fu Olorun loke. Fun gbogbo kan ti olugbo ti won gbo mi ka kiri gbogbo rilede. Agbalaye, lowo baba mi. Lowo baba re. Aba oni majemu. Aba to die simole alai. Ani ti o je ko ti doku. Ani ti o je ko ti ramaye. Ani ti o je ko ti sonu lojiji. Dupe lowo baba mi. Ani to je ko ri ojo anu ta pe lojo Wednesday. Ojo akoko, ojo anu akoko. Inu osu kesan dupe lowo baba mi dupe lowo oni majemu bo tin dupe ba bo sori pepe re bo tin bo sori pepe bere si ni ma jo nibe jo ni igba meta ototo bo tin jo to yin oba awon oba to bere si ni yin oni majemu nibi to tin jo to dupe pe baba mi je ko ri ojo anu awon kan wa won ori awon kan won lori ofe lati ri iwo ri dupe lowo oni majemu ko je ko ri ojo keji ninu osu kesan 2026 ni gbogbo le to gbogbo mi patapata je abo sibi pepe ba tin bo sibi pepe to nbo sibi pepe re
2: Jordan 105
1: ki lo se nibe nibi pepe je ajo ke haleluya la mesa ti ogun mesa ko fi dupe lowo baba mi baba re bo ti wa dupe pe baba mi je ko ri ojo anu bo ti pe mi na ni wuli ite ti mo olare waju olagbede jp anu moriba kini baba mi arugbo ojo ni ka je so na to ro ya mi die nu akoko re ya jo ni na ju mi ka jo gbo to ni majem ni gbo ko to tete si mi na ni to ro ya lo si oya ki aka wuli Isaiah 49 verse 10 kini
3: ebi ki yo pa won
1: ma gbo ti baba mi so o ni ebi ki yo pa won
3: be ni o gbe ki yo si gbe won
1: be ni o gbe ki yo si gbe won
3: oru ki yo mu won
1: oru ki yo mu won
3: be ni orun ki yo pa won
1: be ni orun ki yo pa won
3: nitori ani ti o ti sanu fun won
1: so ma gbo tori ebi ki yo pa won oru ki yo mu won nitori enikan ti sanu awon kan be labe ori ofe yi te n gbe wa si ti baba mi so pe tori pe enikan ti sanu fun yin eh ni olorun awon mogun mi oya
3: yo to won
1: yo to won
3: ani ni aiso omi
1: ni aiso omi
3: ni yo da won
1: omi ki yo se kini
3: ni yo da won
1: ni yo da won
3: sugbon
1: sugbon
3: si o ni wi pe
1: si o ni wa wi pe
3: oluwa ti ko mi sile
1: oluwa ti ko mi sile
3: Oluwa si ti gbagbe mi.
1: Oluwa si ti gbagbe mi.
3: Obirin a le gbagbe omo mi.
1: Se o ni pe Oluwa ti kan mi le. Oluwa si ti gbagbe mi. Ke lo wa so.
3: Obirin a le gbagbe omo mu re bi.
1: Obirin a le gbagbe omo mu re bi.
3: Ki ki yo fi se yonu si omo inu re.
1: Ki ki yo fi se yonu si omo inu re.
3: Looto.
1: Looto.
3: Won le gbagbe.
1: O le gbagbe.
3: Sugbon.
1: Sugbon.
3: Emi ki yo gbagbe re.
1: Emi o ni gbagbe re. Ma gbo anu mi yen o. Olorun kò yóò gbàgbé sóyìn olúwa ti gbàgbé òun ó ti kọ̀ òun sílẹ̀ ó bẹ̀ wá dá funfun lẹ́sìn òun kì yóò gbàgbé rẹ̀ yes.
3: Kíyèsí.
1: Kíyèsí.
3: Èmi kọ́ sí àtẹlẹwọ́
1: mi. Mo kọ́ sí àtẹlẹwọ́ mi.
3: Àwọn odi rẹ̀ ń bẹ níwájú
1: mi. Àwọn odi rẹ̀ ń bẹ níwájú mi nígbà gbogbo. Ibi táwọn parí ẹ̀ sí nìyẹn. Ẹ ìwọ náà nílò wo bí ìwọ ni sí òní tùmbárí olú ti gbàgbé òun olúwa ti kọ̀ òun sílẹ̀ ó wá ní abiyamọ alẹ́ gbàgbé ọmọ inú rẹ̀ kó má ní ìyọnu fún ló lè gbàgbé ṣùgbọ́n ọlọ́run ò lè gbàgbé ẹ kò lè gbàgbé rẹ ọlọ́run ò lè gbàgbé ẹ èmi jọjú àánú ọtún ti rí ọjọ́ kejì àwọn kan ń fi gbogbo owó wa wọn ń fi agbára wa wọn ò rí ẹni tó bá òun ló ṣàánú fún níbi tá a dé kí la wà fi parí ẹ òun náà nìgbàlẹ̀ ní rẹ ìjọ ti fayé ẹ fún jésù ǹjẹ́ wọn náà ní jésù bó ọba ìní jésù àǹfààní kan lóní lábẹ́ orí ọ̀fẹ́ yìí láti fi gbogbo ayé rẹ fún jésù olùgbàlà náà ní ti àkókò ní ti àárọ̀ ọmọ orí kẹwàá ẹsẹ̀ kẹsàn-án sí kẹwàá kí ló rí.
3: pé bí ìwọ bá fẹnu rẹ jẹ́wọ́ jésù ni olùwà.
1: bí ìwọ bá fẹnu rẹ jẹ́wọ́ jésù ni olùwà.
3: bí ìwọ sì gbàgbọ́ ní ọkàn rẹ.
1: tó gbàgbọ́ ní ọkàn rẹ.
3: pé ọlọ́run jí dìde kúrò nínú
1: òkú. pé ọlọ́run jí dìde ní nínú òkú.
3: ku Olorun jidide kuro ninu oku.
1: Ku Olorun jidide kuro ninu oku.
3: A o gba won la.
1: A o gba won la.
3: Nitori oko la fin gbagbo si.
1: Oko la fin gbagbo si ododo.
3: Enu la fin jewo si
1: gba. Sugbo oko la fin gbagbo si ododo. Enu la fin jewo si inu igbala. Jajo lo gbadua nibi to ya soto. Wa mo kigbe nibi to gbe ya soto. Arugbo ojo fa me jade obi lowo eni okoko alagbara ti aye mi nbe lowo re o ya dua
3: ni oruko
1: Jesu idamia duni adama na ye karobia soda Jesu oluwa wa ame bi to gbe wa yen ba gbe omi ati oru sile oruko Jesu
3: amen
1: owo ina la nu omi ye kaja bo ti ma lo mi ye ko ju asegun lo
3: amen
1: ogun ni bori wa ye iwo lo pada bori ogun o de tun yin olo Jesu oluwa wa
3: amen
1: ni bi ta de ba ka Psalm 3 sibe ka Psalm 30 sibe ati Psalm 35 ibe lo gun ye ma wole si patapata e o de ma dara fun e fun mi ye we laaro fi we e ka bi fori e nigba meje gbogbo atako to le ma ba ori eja ade ku ade yin olo this oluwa wa amen gbogbo eyan ni bi ta de eja joko engineer ma gbe wa lo ni agbara
4: mo wa lati mosan
1: mosan to
4: si so fiat
1: kila pe
4: so fiat
1: so fiat
4: oya mo wa bi daddy wa ni pe ah mo ni bobu bata ofo si eno na yin o mo de ni sare lo pe yin wa nile Mosa ni ami Jesu Mosa wa di Friday anti mi o si laaran emi wa kon ma lo si bi se mo nipe mi ni pe in ko won lo awa dele mo ni pe kin ti esun die mo wa ji mo ni pe kin ti lo pon mi o ma mi o wa fe lo ran bata e ni aburo wa tele lo si ibe yen o mo yen wan sare bo okada wan sare gan gidi bubu se ah ni mo je pa awon yen ni biye ni mo ni ah o ma kan ti mo ta njan gbe ko mo ni mo mi so pe ki lo nse o ni pe okada yen bubu okada yen se sai bo pe okada yen o kan te breaking ke ti pa te breaking ko ba te ori omo mi koja mo ni ah baba yen de ti so fun mi o me mo ma pe ado ti baba wa gba olodun de gba ado yen ogun yen de se lori aye mi awon bobo yen mi mo won mo se be mo fun labara mo ni kin gboran awon ne ba mi fa ese pe ko okada re ba awon ne wa gbe moti kan le lowo pe ko lo mu mo sa ni mo ni wo lo baba yen de so to ko igba mi ko awon adugo so ba ye ile omo yen mo ni ah owo mo ti ni ah e dupe folo mo na mo ni ope gan aro gan mo korin mo ni baba yen de so mo ni olohun to
1: je gbo won ni mo kebe
4: ko je ki oto yo mi
1: ma jo pa ta o fo se nu olu e mo ri o ye to le pe o ona ka jo ba tori omo awon po
4: ohun na ni o
1: ona mo na ni e pa te wo fun Jesu ka bie si olorun e gbe ri sofiat e gbo lati mo so e gbo nto ba o ke se to fi wa dupe lori omo re bo ti wonu program lo be gbadua kaye ma bo bata o fo se ni ona yara re lori omo ti mo ri pa momo iwa ke ngbadua fun sa ma la ba gbadua fo mo ye ba ni ko ma lo le pokun ye ti se won ni bo bata fo se ni ona yara re oni bo nti pada bi leto pelu omo ye o to ma di bi ojo keji lo mo jade tokada n ba erebo won ni die lu ku kokada te ori omo ye fo pata ni mo gbara adugo ba kigbe iya omo yi da lo ba jade idi dupe to wa dupe ni pe gbogbo yen ni ko lo dupe lowo olorun okada yen ba o ko ba teori omo yen fo o wa dupe pe ko ba oyin olorun pe ogun yen o jaun ko de se lehun lori ogun yen se patapata ko se lori omo aye o de baba ta fo se mo yen ra eno na yen ha o ma gbo to ni ke yen riran to ni ko ni solution na ni pe mo wa ke sure fun ko ni sele ibe logun yen se se patapata ta lo kuku to ni ni eto yen fun mo pa sebi woli o lo fe to wo sofia so mo re san to wo mo sofia so ko wo na san ko bu yen ma pada bori e ko de fayo dupe Jesu oluwa wa ame ni bi ta de fe fe ri ranse pe ma re to wa lowo do susu lo do ni gbogbo igba abi wa na mi eri nakoto mi ba fi si wo sub number to ba re to wa lowo ja te fuju oju ni wo sub number oya
3: 08033462861
1: o ma dara fu e mo gbagbe ja te fuju oju mo wa gbagbe pe leni ipade kan ma wa ye laago meje a pe ni wakati anu gbogbo awon ti o wa anu gbalaye ma bo na beto ara anu gba ta ba pari e ja jo wa gbagbe anu ko bo yen wole iwo to ra anu gba lati January ti doju kesan ma bo iwo to kawe to ri gan fi se ma bo iwo to gbeja kale to ta ma bo ipade ye ma ni agbara nibo lo ti gbo mi bole ni under bridge opposite ye ni ko funa si ba ti funa se opposite ye gagagaga ni opposite ye o ti ra won lokada me so pe lo iya nodu number 5 Victor Laya Benu bakan na ipade kan ma waye ni lifo laago merin ni kanseli o wa pari laago mefa leyin aago mefa fi wakati kan gbadura fa mu yin aago mefa si aago meje ni mo lo ti mo so woju ori atonjoju won na ti wa e ma bo patapata si Vision Academy won mo to tun lo si ifo won le ni Total Police Station egbebe ni wa ti gbokada Vision Academy ile kan te ni find the over o ti debe na ni ade da foju oni ti Jesu alagba bi wa me bakan na gbugbu eyin ti te o le se ke ma ran wa lowo irugbe Solomon 2000 awon kan so 4 won so 5 awon kan tun furugbe yen fun omo won ba kigbe bobi ba bere anu lori omo e nigba meje wa gbowo laworo re to ba wa me gbowo le lori ko pe anu nigba meje Olorun anuda e fa anu gbomo iwo obi 40 year 2000 ko to fo tomo yen gbogbo luwa ti me wa re ra adugba ato yin Olorun Jesu luwa wa ame irugbe abiamo wa ni mo ti jiya lori omo mi o gbodo to pada gule sebu ti ofo lai ni omo lori ile alaye iwo na ba nse o ni pofo ni ni ajo won ta so pe 40 year ko fo tomo yen irugbe ni odun gege bi ipenija yala ni sabi lojo na ni kon kini account number 00960742211 Assets Bank Olarewaju Solomon Olagbemi Bolton Fisi Ogun Oneja Ode ni Gunle Sebu ti ofo Jesu alagba biwa me nibi ta de gbogbo eniyan bo ba tin fisi pe mi kin gbadura fun e lo ba so meji ni won pe fun o bayi oya
3: 08026613610
1: ekeji 08033462861 o ba dara fun e pe mi ke sure ni oṣù kẹsàn-án fún àtọmọ rẹ ibi tá a dé gbogbo ọkàn kò fẹ́ fúrúgbìn ìdá mẹ́wàá kan bẹ lọ́wọ́ ẹ àìmọye ẹ̀lú tí ń ṣẹ̀dá mẹ́wàá láti a ìwọ náà sọ ó lè fi ìdán mímọ ní ṣe fèrèsé ọ̀run sílẹ̀ tó bẹ́ẹ̀gẹ̀ tí ayò nílé gba àbùkù wàá dẹ ní ìbùkún lóṣù òun ní tọrọ jẹ òbí ò dẹ ní jẹ gbèsè bá fún àwọn pákéjì àwọn tó máa wo bí tó máa fi ọbẹ̀ fi wọ́n máa rán ètò prógáàmù lọ́wọ́ ní gbogbo ìgbà torí máa sọ orí afẹ́fẹ́ ẹlẹ́ẹ̀kẹta ìwọ tó onírúgbìn àánú lọ́wọ́ bá ṣe wàá dẹ fayọ̀ wàá dúpẹ́ ojú òde ní tiẹ̀ wàá rẹ́rìn ayọ̀ ẹnìkan ní kí ni account number dáadáa 00164997233 DTB Olarewaju Solomon Olagbemi mo ti ń fi si ogun òní padà já ẹ kò dẹ ní já wa àti léèrè Jesu alagba mi wa mi níbi tá a dé gbogbo ọkàn tó bá ti fi si pè ní kí n gbàdúrà fún wa àti iléèrè má gbàgbé pé Monday mẹ́sàn kan títí bẹ̀rẹ̀ Tuesday mẹ́sàn kan bẹ̀rẹ̀ Wednesday mẹ́sàn kan bẹ̀rẹ̀ bákan náà Thursday mẹ́sàn Friday mẹ́sàn Sunday mẹ́sàn náà tó wà ń bẹ̀ bí wọ́n bí ìwọ náà rí pé wà tẹ́ nìkan gbogbo ìkankan nínú prógáàmù lóṣù kẹsàn-án oṣù yìí máa sàn ẹ́ wọ́n bí aṣọ ẹ̀sọ́ wọ́n aṣọ ẹ̀sọ́ àlàáfíà wọ́n dẹ̀ fàyọ̀ dúpẹ́ wọ́n bí bàbá ti kú ń bí alọ́lẹ̀ olúwa ni yájọ pàdé ó máa dára fún ẹ lọ́jọ́ kejì ní oṣù kẹsàn-án má wàá gbàgbé pé apalákòókò bákan náà mọ́nà Jésù olúwa wa pé God bless you.
5: From Lagos, this is
6: This is Jordan 105.5.
7: Station with the voice for entrepreneurs.

lónìí, àṣẹ yìí ni tí ayé rẹ yóò fi sáré. Kìí ṣe bọ́ sáré, ayé rẹ yóò fò. Bìkan tí wọ́n bá fún ọ ní abẹ́rẹ́ yìí tó ọba ilé gbà á, wọ́n á fi ọ sí yẹyẹ. Jóná bẹ̀rẹ̀ sí wọbẹ̀ ní ìrìn ọjọ́ kan, kò sì rìn padà lójú oorun. Ọlọ́run ni, ẹ sọ pé Ọlọ́run ni. Ṣé wá rí nígbà tí mo rí ẹsẹ̀ Bíbélì yìí, nínú àwọn tí ìrìn àjò ẹ̀ pẹ́ jù láyé, èmi nọmbà wá. Ilé kayé ọdún tí mo ka primary school, lẹ́yìn ìgbà tí mo wọ secondary school mi ò fijọ́ kan fẹ́ẹ̀lì rí, ìgbà mo jáde tí mo fẹ́ wọ yunifásitì, ọdún mẹ́jọ mo ṣe ń lé. Ọdún mélòó? Kí n tó má rí ọ̀nà jìn. Ìgbà tí mo jáde school, tí mo jáde secondary school, òní mo pàdé ìyàwó mi tí mo di teacher lesson rẹ̀, èmi mo máa ń kó ohun tó sìn ẹ̀gbọ́n rẹ̀ àti ọ̀pẹ. Àwọn tó ṣáájú èmi wọ school, èmi ti ẹnìkan ní wòlíì tó rẹ́ ríhun nígbà ní ẹ̀kún ni. Ọlọ́run ọba ń gbọ́, nígbà tó bá ráwọn tẹ́ẹ̀jọ bẹ̀rẹ̀ tí wọ́n ti sún wájú, tó wá tó ráwọn ọmọ inú ẹ̀, àwọn tí wọ́n ń kọ́ lesson tí wọ́n tó ń yà ọ̀lẹ̀. Ó ní Bíbélì fi sọ̀rọ̀, ó ní awọ fún awọ, ohun tí ènìyàn bá ní ni ó fi ra ẹ̀mí ẹ̀. Àwọn nǹkan kan bẹ tó jẹ́ pé tí Ọlọ́run ọba bọ̀ dá sí, kò sí ọgbọ́n tó fẹ́ dá sí mọ́ sà, yẹ̀yẹ́ ni. Gbogbo ẹ̀yọ́ ọmọ Ọlọ́run yìí wo lẹ̀ tí ìsọ rẹ̀ má jẹ̀mú yín. Ọba torí nǹkan wo nǹkan, ó tún lè wo abaláì láti fi sàánù tiẹ̀ náà. Ọ̀rẹ́ má jẹ̀mú ẹ̀ẹ̀kan la máa san lóṣù, àwọn kan ṣe tiwọn lánàá. Mo ti sọ ẹ̀ẹ̀mejì lolúwa ní àsọ rẹ̀ má jẹ̀mú lóṣù, àwọn kan ti sàn kan lánàá. Ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì san lánàá tó ti ẹ̀ tí ì dá sí páàpáà débi pọ́ọ̀sẹ̀ lẹ́ẹ̀kejì.

0: dé tó lè bẹ̀rẹ̀ lónìí ọjọ́ kejì. Ẹnìkan ní ọ̀rẹ́ májẹ̀mú Psalm 50 verse 5 wọ́n ní kú àwọn àyàn fẹ́ mi jẹ́ kí wọ́n fi ẹbọ bá mi dá májẹ̀mú. So gbogbo léò níbo ló ti ń gbọ́ mi. Solomon lọ́mọ dádàkúdà yẹn lẹ̀ olórú màálù ó fi ẹbọ màálù 1000 rúbọ sí Ọlọ́run. Ọlọ́run wá yọ sí ó ní sọ́ntọ́ ọba fẹ́ láyé n tí mọ̀ ń sun ayé èèyàn síwájú nìyẹn. Ẹran ti ikọ̀ Lilius ní oṣù kẹsàn-án bí eléyìí bíbélì ní ọgbàdúrà ó sì torú ẹbọ méjèèjì ológòkè lọ sí ọ̀run fún ìrántí and this is September to remember. Òní lọ́jọ́ kejì báyìí bí ògo ṣe ń jẹ́ ti Ọlọ́run gbogbo ẹ̀yàn ọmọ Ọlọ́run tẹ fẹ́ rú ẹbọ májẹ̀mú yín lónìí méjì méjì ni ẹ̀mí Olúwa ní ká ṣe lóṣù oṣù tó ṣe pàtàkì oṣù míì tó ní àǹfààní láti kígbe pé ẹlẹ́dà oṣù míì tó mọ̀ọ́mọ̀ wọnú ìpinnu àti májẹ̀mú Ọlọ́run lọ èmi a sì mọ sọ àkọ́bú òkèlè kì í rá àwọn ọbẹ̀ ó ní kú àwọn àyàn fẹ́ mi jọ jẹ́ wọn ó fi ẹbọ bá mi dá májẹ̀mú. Ẹ jẹ́ kí n fún yín ní àkáǹtì nọmbà church gbogbo ẹni tó fẹ́ ru ẹbọ májẹ̀mú. Ọ̀rẹ́ májẹ̀mú bẹ̀rẹ̀ láti 2000 lọ sókè ẹlòmíì san 5 ẹlòmíì san 10 ẹlòmíì san 20 50 bí Ọlọ́run bá ṣe dá sí ọ sí ni 2017 ṣe tiẹ̀ náà láàárọ̀ yìí ṣe nọmbà 1 ó tún ṣe kan sí kó tó pọ́n di 7 2017 4290 47 2017 4290 47 Comfort Life Mission International First Bank Comfort Life Mission International Local Bank First Bank bí ìyẹn ọba wọlé lo eléyìí 1966 36 38 73 1966 36 38 73 Access Bank Comfort Life Mission International ni ó gbé jáde. Ẹ̀yin tẹ́ ẹ ti sàn àpòsù lóṣù testimony a sì ní testimony àkọ́kọ́ ni yíyára ọ̀nà bó la fẹ́ gbé gbà o engineer ẹ já délé agbára náà ọ̀rọ̀ yìí ààbò abáni bá ṣe máa mú bọ̀ díẹ̀ díẹ̀ rí ojú mi rí tó mò ń bọ̀.
1: Bàbá mi ò ẹ káàárọ̀ sáà mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run òjijì Ọlọ́run pẹ̀ Ọlọ́run má jẹ̀mú Ọlọ́run tó dá sí wa nínú ẹ̀mí àti ìdílé mi nígbà tá a bẹ̀rẹ̀ program yìí ní last àti mo join November. Bàbá máa ń sọ̀rọ̀ kan ní ibi òní pa ọmọ ibi òní pa ọmọ ibi òní pa ọmọ ọ̀rọ̀ eléèbí yẹn ní àṣẹ bàbá mi bá mi délé ni ibi yìí gangan mi pọ́ìntì àkọ́kọ́ ní life thing ibi ni ọ̀gbọ́n Ọlọ́run òjijì Ọlọ́run pé Ọlọ́run má jẹ̀mú ó dẹ̀ mú ibi kúrò ó mú ibi kúrò ó mú ìṣẹ́ kúrò ó mú òṣì kúrò ó mú àìní kúrò nínú ayé mi gbé tí mo darapọ̀ mọ́ ìpè yìí èmi tẹ́ pè mí rẹ̀ ní fún mi lówó rí mo dẹ̀ tán sẹ́ndì 250 fún 200 100,000 ó yá gbà lọ́nà àrà lọ́nà ìyanu Ọlọ́run dẹ̀ ń ṣe mo dẹ̀ tó tún tajà padà pé mi lè ta kankan mọ́ mo wà ń lé ibi a máa pẹ̀lú àtàwọn ọmọ mi títí mo fi pé wọ́n fún ìfàyàtì mi sí prógrámù yìí ní sàmkọ́ bẹ̀rẹ̀ mọ́kọ́ ti bẹ̀rẹ̀ tí mo máa bẹ̀ sí ní gbọ́ wọn ni kí n máa gbọ́ nu rédíò mo dúpẹ́ fọlọ́run Ọlọ́run tó ṣe láti gbà náà kò fi mí sílẹ̀ kò dojú tì mí mò ń jẹ mò ń mu èmi náà tó jẹ tó ń fúnyàn mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Ọlọ́run tó wá ṣe nǹkan ara ní àná ọmọ mi kan tó wà ọmọ mi ní ọmọkùnrin lọmọ yẹn tó obìnrin la ọmọ mi ọmọ kan wà ládùúgbò wa ọmọ pè mí ní my second mommy ó ń bí màmá ó ti travel out ó wá pè mí pé ó ní trouble ní bí mo ṣe dé láti church bó ṣe sọ báyìí mo kò lọ́síwájú pẹpẹ ni mo gbàdúrà mo ní kó tó di aago mẹ́rin mo fẹ́ kí ọmọ ìpè mi padà pé problem dẹ̀ ti solve mo wá fi ògo fún Ọlọ́run exactly 3:53:07-4 lọmọ yẹn pè mí pé wọn ti solve problem wọn ti wà lé mo fi ògo fún Ọlọ́run yẹn bàbá mi ẹ ṣeun orin tí màmá kọ àwa lọ́kọ́ fún torá bro mi kan ó ní liver problem ṣùgbọ́n nínú gbogbo àdúrà àti gbogbo òróró agbákáṣe gbogbo ẹ Ọlọ́run ṣe nígbà tó ṣe sọ́jú mi tán ó wà sọ̀sẹ́sù ọmọ yẹn wà láyé ó wà láàyè lénìí a fi ògo fún Ọlọ́run òjijì ẹ ṣeun a fi ògo fún yẹn ṣeun ẹ̀rú máa ń bà mí ni pé èmi tí mi lè dáta mi ìgbà mi mo lè má ní kankan lákàtì gbà mi lè jẹ 2000 naira máa ní lákàtì àwọn 2000 naira pẹ̀lú wọn mẹ́rin àmọ́ Ọlọ́run ṣeun ara ó ṣeun ìyanu 200 mọ́dà dáadáa àtúnjà ní kútó àti àníṣẹ́kù mo tún lè fún yàn lóúnjẹ mo fi ògo fún Ọlọ́run ẹ bá mi kí màmá ẹ ṣeun bàbá mi o happy birthday in advance ẹ ṣeun God bless you sir.
2: Here is another beautiful month, another beautiful day to celebrate a servant of God. We thank God for your life, divine blessings and grace. Happy birthday to Prophet Odekunle Epaphras, Baba mi of Comfort Life Mission International. Adupe laarin odun to koja sodun ta wa yi opojolo ti ro ti le ti fi wa dupe ori ofe. Adupe anu. Happy birthday to Prophet Odekunle Epaphras, Baba mi of Comfort Life Mission International. Eku ori de ayeyo job yin to ma wa yi ni gbogbo ojo keje osu kesan gbogbo odun. Emi to se birthday todun to koja na lo tun se todun ta wa yi. Adura wa ni pe e o ni sese gbe. Isele banojo o ni sele sin yin. Ari dunun le je emi dari ku si. Eku ori de ayeyo job yin tutu ko lodun ta wa yi. Prophet Odekunle Epaphras, Baba mi o. Agbaladura pe iwa layo loro laye ko ni fi aye yin se. E ti tesiwaju lati ma je orisun ibukun. Chief Usher ati gbogbo Usher Comfort Life Mission International kakiri agbaye ni won ni happy birthday to Prophet Odekunle Epaphras. Eku orire ayeye orikadu emi yo sopo re loke orupe.
0: Nice awon eyan tin ki mi happy birthday in advance so gbogbo le ipade majemu osu September osu agbara ni only mo fi gbo emi oluwa ni so re majemu re ni igba meji ori awon to le lo ngbo leti won lawon mo fagidi jeun tele ni wa wo kan ojo kan bo lo se yi ka dara pada oda bi yan ba yi o si ewo to lele egbo ti ya ile
1: ele baba mi e ka ro san mo dupe lowo olorun mo dupe lowo olorun pe yin baba mi pe yin pe mi o emi na jifa o be se ma se pe ka jade lo ka lo jefa ka lo kere bibi ka sise si baba mi emi na ma jefa mo ma ra ni baba mi mo lo kuiri bibi ti mi sise si baba mi nje to ti bi ni igbawo owo bae bi o mi igbawo bae ni da jikutukutu mi fe ran jogi bi mi se ni lati lori phone mi ni baba mi o mo dupe lowo olorun pe yin bi mo se ni lati de 200,000 kereke lori phone mi ni baba mi mo ba ni gba mo dupe lowo olorun pe yin o pe yin pe mi o mo dupe lowo olorun pe ma se da ka mi ni kaka bayi mo dupe o e se gan ni o e se gan ni baba mi mo dupe o e da mi ki mama o dabo
0: e pa je mo lo ipade wa dori facebook ago mefa abo 6:30 laipe yi a si pade ni church bi ogo se nje ti olorun pepe yo pomo e ma gbagbe padlock yin o atomode atagba e to wa da ajusa gbogbo le ese bibeli ta fe ka loni iwe kolose ni o 1 to 4 Colossians chapter 1 2 3 4 e ja to se yin in no time o su yo se se ko je pe la pari majemu titun na enikan ni yo wa je 1 and a half be ni gbogbo le eyin wo le be so re majemu oni ida mewa e bere si ida mewa ba mi e to yato ore abesis ore majemu bere lana ore majemu bere lati 2000 lo soke ngba ti o ba fi don the 7 e ja gbon to lo wa ni ase e meji lo ni asan 2017 4290 47 2017 4290 47 sanda mewa son re majemu re son ye adua mi gba Comfort Life Mission International loko and First Bank in the bank bi yin oba wole lo eleyi 1966 36 38 73 1966 36 38 73 Access Bank Comfort Life Mission International ni o gbe jade e je ngbadua fun awon omo Olorun ti won bi loni irin ajo yin laye yo ya o marki wedding e marki birthday yin the fine speed from heaven loruko Jesu ko wonu ipin rawo yin happy birthday long life and prosperity happy wedding anniversary God bless you eyin wo le be send the testimony ati losu testimony e ma lo number 080-88-71-65-66 e send the message ire atanu ko bayin you are blessed it is worth it
3: from Lagos this is
4: Jordan 105.5 FM
5: this is Jordan 105.5
6: station with the voice for entrepreneurs.

0: ẹgbẹ́ ọwọ́ méjèèjì sí àtàrí mo fẹ́ kó kọrin tọkàntọkàn pé olùrànlọ́wọ́ kan
1: tó lè ta ayé mi ṣe olùrànlọ́wọ́ kan tó lè ta ayé mi ṣe ó ní lọ́wọ́ ni mo fẹ́.

0: commit suicide. Kilo fa to gba won ira lowo aye won. O su yi o gboro pade oluwa lowo aye re. Be ni Elijah papa o na be fun iku ma salaye lola. Ko si kan mi tori pe ogun idani kan wa ni. Ena wa so pe Oluwa.
1: Oluwa.
0: Pase fun osu kesa.
1: Pase fun osu kesa.
0: Ko bi ala no.
1: O bi ala.
0: Ato na lo ide fun mi. O ya o ya o ya o ya. O
1: ko Jesu. O ko Jesu. O ko Jesu. E bi mi.
0: Sinu place afa fi gbadua la go mejo lo social media e gba mi sa gbogbo e to ba gbo itoni olorun lenu woli won mo ni ati yori ni tin ba bere fa pere babo kan o fe se kankan ninu aye e nipa ta gbadua ta lo iyo enikan fi isegun ogun odun meje to tin ba ja e gbo latenu e
2: I'm going to go to the house. Ina mo join lori afese mi won to sibe ase gbadura yin to ya to na la jo gba adura yin ni le patan patra yin emi won so fun mi pe ta ba ti gbadura yin kan ki ngbe yin yin so wo ki so gbo ko ti mo ba fe ki so si mi ki lo te se ko te ni ka so pe awa gogo le ri ko mo so mo wa joko ki ni to so fun mi bi pe ah ani ko bu yin yin bo so ko se adu so pe nkan ti gbogbo nkan tó bá wà lágbo ara ẹ ó ṣe kí wọn ṣe àṣọ sí gbogbo sọrọ díẹ tí mo kàn fẹra fọwọ bẹẹ mo sọrọ ni bá ní gbogbo owó kọwọ ọwọ ibi tó wà lára mi tí òfin gbé ní ọmọkùnrin dúró tó fi jẹ pé tó bá wá ti lóyún oṣù mẹfà oṣù méje ó ní ọmọkùnrin máa ń jábọ ọlọrun ṣe bí ọba ó yá ẹbà jẹ kú lára mi mo ṣe àṣọ bẹẹ mo wá mu mo wá láyé ọyìn mo wá sùn a lo àpẹẹrẹ ìgbàgbọ àfihànnilé alu ooru abisi kọọsi sori ìṣàṣùgbà tó máa di tó máa dé àmọ monday or tuesday mo ṣàlọ sí ibi iṣẹ láti mo máa dé mo tún máa dé ibi iṣẹ mo ṣàwọn kan tí mo fẹ ṣe mo jókòó ní ọkọ mi lọtọ ní ìdílé ìrọkẹ mo kọ rí kí wọn tó ṣe gbà kí lélẹ yìí mo tún fẹ rí kinní mi mo ṣàgbé àgè lọwọ ìgbà tí mo máa dé ibẹ̀ ó ní kinní kan tó ti wà ní ojú ara mi ti pẹ́ láti bí 7 years 7 years sí ojú 7 years lọ́bọ̀ kíngbù kéré 7 years ọfà ṣe ní ẹni ọfà yẹn débi pé ní ọwà lára mi ọmọ yẹn ọfà yẹn ó gba ọmọ yẹn lọ ọmọ yẹn ò dúró so àwọn kinní yẹn wá lé sí ojú ara mi láti gbà yín débi pé ti mẹ́fẹ́ sùn lálẹ́ máa ń tẹ̀ mo kò ṣe tẹ̀ kò dùn mi kò ṣe ó pọ̀ ṣáà wù síbẹ̀ tí mo bá fẹ́ sùn lálẹ́ nígbà mi máa kọ̀ máa wò gbà kí lélẹ̀ nígbà tí mo ṣàbẹ̀rẹ̀ mo kọ̀ àṣẹ kí ní ẹ̀ ló bẹ́ mo ò gbà kí lélẹ̀ mi ò ní ìkọ̀kọ̀ kí wà ní ilé yìí kí wà dájì ó yà mí lẹ́nu débi pé ó yà mí lẹ́nu mi kò ní ojú dára kò ní ojú kò sí ojú bẹ́ẹ̀ débi pé bóyá ojú yẹn ló jẹ́ kó bẹ́ nítorípò le ni ó le débi pé kò ṣe é fi pínì sí gan láti já ó le tó bá mi kì í ṣe gbà ní ìfọwọ́ kò nìyí gbà tí mo fọwọ́ ko wá dàbí pé kí èèyàn lọ kéèyàn jẹ àgbàdo kágbàdo yẹn máa kùnà kó wá ṣàkúṣàkúṣàkú wá ń gan mo ṣe àfihàn mi mo fi fọ yẹn fífọ́ mi fọ yẹn pé kí n lè ọ̀nà mo wá tẹ ìtókùn mo tẹ jáde orí pé omi lásán ló kò ń bẹ dáde ìyàlẹ́nu sí ọlọ́run nìyẹn o ẹ̀yìn mi kejì lọ ìgbálẹ̀ ìkíní ìjà tó tẹ́ ní ká lò.

0: láti bẹ̀kọ́ ìgbèrí ni mo máa fi ìjà bẹ̀yẹn sí máa fi sígbèrí mi sùn. Ètí mo wá fi sígbèrí sùn láàárọ̀ yìí àti mo lá aláyẹ̀yàmìlẹ́nu mi ò kí ń bìlíìfù àlàbọ̀tàlá ilé yàmìlẹ́nu. Mo láláyẹ pé ní skú àwọn ọmọ mẹ́ni mo rí pé gbogbo àwọn ọ̀kọ̀kọ̀ ló yí ibẹ̀ ká mo wá fẹ́ lọ mú ní skú. Ìgbà tí mo máa wá dé skú yìí ọ̀gbọ́n kan bọ́lẹ̀ wọ́n fẹ́ máa mú àwọn ọmọ kọ̀ọ̀kan. Bó ṣe dé rí ọmọ mi tó ní kó máa bọ̀ báyìí kò fa ìgbàlẹ̀ yẹn yọ lójú àlá ọ̀kọ̀ọ̀kan bò nígbà tí mo kó ìgbàlẹ̀ yẹn bò ó kọ̀ lana. Bẹ́ẹ̀ni gbogbo àwọn ọmọ tíjà gbogbo wọn ti ń pariwo gbogbo wọn ti ń ké gbogbo wọn ti ń ṣe gbà kí lélẹ̀ níbo lélẹ̀ ti wá kí nípa ẹgbà wá ó kí nípa ilẹ̀ ní sòrò ìṣàmù mo yẹ mú ìgbàlẹ̀ yẹn mo kò bẹ̀rẹ̀ sí jagun yẹn lójú omi ni mo fẹ́ bẹ̀rẹ̀ sí fi kòbò wọn mo ní kòbò bẹ́ẹ̀ ló ń parí ọ̀gá sùkúù yẹn kọ̀ bọ́ta lójú àlá yẹn ni pé a màdá kí ni ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ mo ní ọlọ́run ni ọlọ́run bàbá mi tí mò ń sìn ọlọ́run tí mò ń sìn lórí fóònù ọlọ́run ṣe bí ọba òun ni ọ mo ṣe kájí sáyé nìyẹn ọmọ mi ọ̀dẹ̀ lè ṣe kó fẹ́ jáde àbí kó fẹ́ lọ sí ṣeré ni àbí ibiṣẹ́ ni skúù ni mo máa fòwé yẹn máa fi ṣe kọ́ọ̀sì lórí ó ti alẹ́ mo máa fi ṣe sí lórí dáde ìyàlẹ́nu sọ́lọ́run sí ẹ̀kọ́ tí mo rí nìyẹn.
1: Sọpọ́ Olúwa.
2: Olúwa.
1: Ọfà wo ni bẹ̀rẹ̀ ara mi.
2: Olúwa bẹ̀rẹ̀ ara mi.
1: Tó sápamọ́ sí àgọ́ ara mi.
2: Tó sápamọ́ sí àgọ́ ara mi.
1: Tó ń yọ mí lẹ́nu.
2: Tó ń yọ mí lẹ́nu.
1: Àìsàn wo ló yọ mí lẹ́nu.
2: Àìsàn wo ló yọ mí lẹ́nu.
1: Sọpọ́ mo pàṣẹ lórúkọ Jé.
3: Fóònù ẹ tó fi ń gbà láti lọ sókè sọ pé òun.

0: Pẹ̀lú mi lọ bá ìsà aṣá lọ sí Èkó láti lọ ṣe ọjọ́ jọmọ̀. Ìgbà tó wá di pé oṣù ń parí lọ ní ọjọ́ tó ṣò parí gangan oṣù keje yẹn. Mo ṣàwà àti ń ronú pé báwo ni mo fẹ́ ṣe ṣe ọrẹ má jẹ̀mú mi torí mi ní má san ọrẹ má jẹ̀mú mi. Èdè pé ní 6,000 naira. Mo ti wá ronú pé báwo mo ṣe fẹ́ rí ọrẹ má jẹ̀mú mi san Ọlọ́run bàbá ṣe bí ọba. Aṣáàlì bàbá mo rí 20,000 lọ́jọ́ yẹn.
1: Ìgbà tó di on the 600,000 tó wọlé sórí àkáǹtì mi gbà. Mo dúpẹ́ Ọlọ́run bàbá ṣe bí ọba mo mọ lórí o. Ẹ ṣe o. Ẹ pè fún wa o.
2: Mo gbàdúrà lórúkọ Jésù lónìí Ọlọ́run rántí ìwọ náà. Ọlọ́run rántí ẹ. Ọlọ́run rántí ẹ. Bó o ṣe ń support iṣẹ́ ìránṣẹ́ yìí, Ọlọ́run á support ayé. Ayé ẹ máa dìde. In the name of Jesus. Ẹ má jà gbàgbé gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run. Ìpàdé òní máa ní agbára sà. Ìpàdé agbára láti ṣe bí ọba. Tó bá ti dágún mẹ́rin, à á pàdé lágbára Ọlọ́run ní Tipa Garage. Gbogbo ìwà ọmọ náà tó ń bọ̀ láti challenge New Garage NFPC kan wọ́kọ̀ tó ń lọ sí Tipa Garage ní Akala Road. Bẹ̀rẹ̀ láti pàdé tó bá ti débẹ̀ béèrè fún God Grace Shopping Complex. Bẹ̀rẹ̀ láti pàdé láago mẹ́rin ó máa ní agbára. Mo ń bọ̀ pẹ̀lú àpẹẹrẹ ìgbàgbọ́ ìtàn rẹ gbọ́dọ̀ yí padà lórúkọ Jésù. Ó máa rí ànúgbà. Ayé ẹ máa dìde. Ayé ẹ máa dìde. Gbogbo ọlọ́jọ́ bí òní oní wedding anniversary mo gbàdúrà fún yín. Ọwọ́ ọ̀tún Ọlọ́run tó fi ń gbé èèyàn sókè ó máa gbé ẹ sókè. Ó máa gbé ẹ sókè. Ó máa gbé ẹ sókè. Ayọ̀ máa wọlé. Ìgbéyàwó orúkọ bùkún fún. Ilé ẹ ò ní dàrú. In the name of Jesus. Happy birthday and happy wedding anniversary. Lórúkọ Jésù ọ̀rá ànúgbà. Àwọn celebrant tó wà ń bí. Number one, Àbáyọ̀mí Ọ̀sẹ̀dẹ̀ẹ̀dẹ̀, happy birthday to you. Number two, Onyekasola Ọ̀sẹ̀dẹ̀ẹ̀dẹ̀, happy birthday to you. Number three, Ibrahim Elizabeth, happy birthday to you. Soabu Olamide, happy birthday to you. Osamenya Abidemi Peter, happy birthday to you. Àti Alàgbà Olúmìdé Ọ̀kẹ́wò ní headquarters, happy birthday to you. Mo gbàdúrà lórúkọ Jésù ọjọ́ ayọ̀rẹ́ ilé èso ò ní gbà lórúkọ Jésù. Ọ̀tá ò ní bàjẹ́ lórúkọ Jésù. Ẹ máa pọ̀ sí. A ó fún yín lẹ́bi gígùn. In the name of Jesus. Ẹ ó dẹ̀ ṣe bí ọba. Jésù Olúwa wa. Kọ́ àkáàdì nọmba ẹ̀ sílẹ̀ 3032670285 Mustapha Solomon Moses Oni Loma Gbejade ni First Bank Ekeji 2046 5128 80 Bọ́lá ẹ̀kan sí 2046 5128 80 Seed of Christ Golden Church Loma Gbejade ni First Bank lórúkọ Jésù wàrà ànúgbà. Sọ pé màrà ànúgbà. Mo bless àpẹẹrẹ wàgbọ́ ẹ̀ mo rí bọ́nú gbọ́ ẹ̀jẹ̀ Jésù lórúkọ Jésù yóò fún ní sí àmì àti ti ìyanu wà dẹ́nu ìbùkún Jésù Olúwa wa. Kọjú sẹ́nìkan fi dá lójú báyìí.

0: Borno State Commissioner for Youth and Sport Development. Ìyẹn àwọn àjọ tí wọ́n ń ṣe ìgbélárugẹ fún àwọn ọ̀dọ́ àti ìdàgbàsókè eré ìdárayá. Ìyẹn ní ìpínlẹ̀ Borno. Ìyẹn tí wọ́n ní ẹnìkan tí wọ́n gborúkọ rẹ̀ ní Sina Buba. Òun gangan náà ló ṣe ní àlàyé o. Wọ́n ní àwọn tí wọ́n jẹ́ aláṣẹ ẹbẹ̀ náà làwọn àjọ ọlọ́pàá ti ní àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí lórí àwọn ìwà ọ̀hún o. Tó sì jẹ́ wípé àwọn ò ní fààyè gba gbogbo ohun tó ń lọ ìyẹn nínú àjọ ọ̀hún. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni wọ́n ní alága wọn gan ti wà ní ilé ẹjọ́ gíga ní ìlú Àbújá o. Pàápàá jùlọ wọ́n ní ilé agbègbè kan tí wọ́n pè ní Kùjé. Tí ó jẹ́ wípé ibẹ̀ náà ni wọ́n máa ń kó àwọn tí wọ́n bá hùwà ọ̀daràn lọ o. Wọ́n ní wọ́n ti lọ bẹ̀ ẹni tí wọ́n ní kódà wọ́n ní ẹnìkan sẹ́nítọ̀ kan náà eléyìí tó ṣe ojú Ọ̀ṣun East ìyẹn Francis Fadáhùn sí. Wọ́n ní òun náà ó wà lábẹ́ ìwádìí o látàrí ẹ̀sùn kan náà eléyìí tí wọ́n ní wọ́n jọ kó wọn lọ sílùú Àbújá láti lọ wí tẹnu wọn ń bẹ̀. Ìyún náà jáde nínú ìwé ìròyìn láàárọ̀ tòní o. Wọ́n mà tún ní àwọn agbébọn wọ́n tún ṣọṣẹ́ o. Àwọn agbébọn ṣọṣẹ́ níbo ni wọ́n ti ṣọṣẹ́ o. Wọ́n ní àwọn agbébọn pa èèyàn méjì pàápàá jùlọ wọ́n tún gbé ẹnìkan eléyìí tó jẹ́ alága fún ẹgbẹ́ òṣèlú APC ìyẹn ní ìjọba ìbílẹ̀ Rogo ní ìpínlẹ̀ Kano Alhaji Abdullahi Fanka. Òun mà ni wọ́n ní àwọn agbébọn ọ̀hún ni wọ́n gbé o lẹ́yìn tí wọ́n pa àwọn méjì ní ìpínlẹ̀ Kano lójú ní òru mọ́jú náà ni wọ́n ní ìkọ́.
1: Hello Lagos, welcome to the Jordan Knight Show and today we'll be discussing
0: ọ̀hún wáyé ní ìlú ọ̀hún o. Gẹ́gẹ́ bí wọ́n ṣe wá ṣe ní àlàyé.
2: The voices you need at work all day every day till payday are
0: alága àti àwọn olùgbé agbègbè rẹ̀ Sulaiman Zunduma. Òun náà ni wọ́n pe orúkọ àwọn tí wọ́n ní wọ́n máa ṣe kíni tí wọ́n bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ o. Ṣùgbọ́n wọ́n ní wọ́n gbé alága ẹgbẹ́ òṣèlú APC ti ìjọba ìbílẹ̀ Rogo àti ẹni tí ó ṣojú ìjọba ìbílẹ̀ Bébéjí níbẹ̀ náà ni wọ́n ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ Kano náà ló ti wáyé o. Ẹ bá nínú ìwé ìròyìn Daily Post náà ni mo ṣì wà. Gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé àwọn àjọ eléyìí tó jẹ́ pé àbọ̀ ara ẹni láàbò òlú ìyẹn Nigeria Security and Civil Defence Corps àwọn gangan náà ni wọ́n sọ̀rọ̀ wípé ọwọ́ àwọn ba afurasí 21 ìyẹn 19 eléyìí tí wọ́n ní ẹ̀sùn tí wọ́n kà sí wọn lọ́rùn. Òun náà ló jẹ́ wípé àwọn ìwà tí ò tọ́ tí ò yẹ eléyìí tí wọ́n ní wọ́n ń ṣe o ìyẹn ní ìyẹn apá àríwá ní Edo ìyẹn Edo nọ́ọ̀tì. Òun náà ni wọ́n ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀. Wọ́n ní ṣe rí àwọn méjì nínú àwọn tí àwọn mú yìí náà ló jẹ́ wípé àwọn wọ̀nyí bíi kí wọ́n lọ máa jí nǹkan ní nǹkan. Òun náà ni àwọn ìyún ṣe o. Wọ́n ní kódà àwọn míì inú igbó òun náà ni wọ́n ti ń hùwà bí o bí ìjínigbé àti ọ̀pọ̀lọpọ̀ ìwà tí ò bójúmu. Òun náà ni wọ́n ṣe ní àlàyé o. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ní àlàyé láàárọ̀ tòní sínú ìwé ìròyìn wọ́n ní agbègbè tí wọ́n ti mú wọn Ọ̀pẹ́là Òṣoṣù Ìgbétùà inú igbó ibẹ̀ eléyìí tí wọ́n ní ó súnmọ́ Ẹ̀sákò níbẹ̀ gangan náà ni òyìn ní àkókò Edo ní ìjọba ìbílẹ̀ ibẹ̀ níbẹ̀ gangan ni wọ́n ní wọ́n ti mú àwọn 21 èèyàn eléyìí tó jẹ́ afurasí tí wọ́n hùwà ìbàjẹ́. Ó wà nínú ìwé ìròyìn láàárọ̀ tòní o. Ẹ bá ní ẹ̀kúnrẹ́rẹ́ ẹ lọ gba change ìròyìn ọ̀hún ẹ bá ń bẹ̀ láàárọ̀ tòní. Ẹ jẹ́ wọnú ìwé ìròyìn punch kí n máa punch ẹ̀ síta o. Àwọn àjọ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun òun náà ni wọ́n ti ṣe ní àlàyé wípé ọwọ́ àwọn ba àwọn mẹ́fà afurasí kan eléyìí tí wọ́n ní wọ́n lọ́wọ́ nínú ká máa ba nǹkan ìní ìjọba jẹ́ ká máa jí àwọn nǹkan eléyìí tí ò bójúmu ẹ̀jẹ̀ láìka ẹ̀ mọ́ jalè báyìí. Wọ́n ní àwọn wọ̀nyí náà ni wọ́n jí àwọn kinní kan tí wọ́n pè ní páìpù eléyìí tí àwọn póòlù oje ìyẹn òpó eléyìí tó gbé iná tí ó gùn gbọ̀nràngbọ̀nràn tá à ń pè ní high tension. Wọ́n ní wọ́n jí gbé o ìyẹn ní agbègbè Èkó Ẹndẹ̀ èyí tí wọ́n pè ní Èkó Ẹndẹ̀. Wọ́n ní junction bẹ̀ náà ni ò ní agbègbè Ìkírun ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ìkírun náà ni wọ́n ní àti agbègbè bẹ̀ làwọn wọ̀nyí ni wọ́n ti ń ṣọṣẹ́ fún bíi oṣù bíi mélòó kan sẹ́yìn o. Gẹ́gẹ́ bí wọ́n ṣe wá ṣe ní àlàyé wọ́n ní wọ́n ti ba ọ̀pọ̀lọpọ̀ àwọn kébù àwọn òpó kọ̀ọ̀kan wọ́n ti bàjẹ́ nínú ìlú ọ̀hún o. Ilé tó sì sọ àwọn aráàlú ọ̀hún sínú òkùnkùn báramù báramù èyí tó jẹ́ wípé kò bójúmu. Gẹ́gẹ́ bí DSP Abiodun Ọ̀jẹ́làbí ẹni tó jẹ́ alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀ṣun

0: òun náà ló sọ̀rọ̀ ní àtàrí ńgbẹnu ẹni tó jẹ́ kọmíṣánná ọlọ́pàá ló sọ̀rọ̀ lánàá ọjọ́ ìṣẹ́gun o wípé wo ọwọ́ ti bá wọn o àwọn mẹ́fà la mú gẹ́gẹ́ bí wọ́n ti wá ṣe ní àlàyé wọ́n ní àgọ́ ọlọ́pàá tó wà ní ìkírun òun náà ni wọ́n ti mú wọn o tí ẹni tó jẹ́ adarí wọn bẹ̀ dpo wọn o òun náà ló wá fà wọ́n lé àwọn aláṣẹ lọ́wọ́ pé amúwọ̀n yìí ni wọ́n ń wà láàbí o tí wọ́n gbé àwọn ẹ̀rọ eléyìí tá a mọ̀ sí mọ́ṣíìnì èyí tí wọ́n fi ń gé àwọn oríṣiríṣi nǹkan tí ó jẹ́ pé ọwọ́ lásán ò lè gé o wọ́n ní òun náà ń lò ṣùgbọ́n àṣẹ̀wá àṣẹ̀bọ̀ ọwọ́ bà wọ́n o wọ́n forúkọ wọn síta sínú ìwé ìròyìn láàárọ̀ tòní pọ́ǹtì gbé jáde o wọ́n ní ọ̀nà bámijí emmanuel ẹni ọdún márùn-ún ó lé ní àádọ́ta ó ní wọ́n pe ọjọ́ orí rẹ̀ o wọ́n yìnyín jẹ́ òṣìṣẹ́ ilé-iṣẹ́ mọ̀nàmọ́ná tí a mọ̀ sí ibdec yẹn ìkírun bọ́lájí odúnsọ̀yà ọkùnrin náà ni ẹni ọdún 59 wọ́n ní yìnyín náà tún jẹ́ ọmọ òun náà ṣiṣẹ́ ojú òṣìṣẹ́ ní ilé-iṣẹ́ ibdec ti ìkírun alimi akeem ẹni ọdún 4 ó lé ní 40 òun náà òṣìṣẹ́ àwọn ibdec náà ni o ga o àwọn òṣìṣẹ́ oníná náà ni wọ́n ń ṣiṣẹ́ mọ̀nàmọ́ná o wọ́n ní balógun kéde ihò tí ẹ̀ dàgbà dáadáa òun náà súnmọ́ ẹni tó ọmọ ọdún 5-2 ó lé ní 50 òun náà ni wọ́n pe ọjọ́ orí tiẹ̀ náà ọlọ́dẹ lòun ní ilé-iṣẹ́ ibdec kódà oyè wà mẹ́ẹ̀dì náà òun náà wà nínú wọn o wẹ́dà nìyẹn ń tiẹ̀ ó dàgbà àwọn ìyún ni wọ́n máa wá àwọn tí ó rà ẹni ọdún 29 àti ọládòsùn ahmed ẹni ọdún 22 òun náà ni ìyún wẹ́dà làwọn méjèèjì yẹn wọ́n ní ọwọ́ ti ba àwọn mẹ́fẹ̀ẹ̀fà báyìí o eléyìí tí wọ́n ní wọ́n wù wá lábẹ́ ọ̀hún ní ìpínlẹ̀ ọ̀sùn ó wà nínú ìwé ìròyìn punch láàárọ̀ tòní ẹ bá ń bẹ ó ṣe jẹ́ àwọn ìwé ìròyìn tí mò ń rí láàárọ̀ ibi kan máa mú ìyàn ni wọ́n ní ọ̀gá àgbà ọlọ́pàá lórílẹ̀‐èdè wa nàìjíríà ọlátúnjì dìísù lánàá ọjọ́ ìṣẹ́gun òun náà ni bàbá máa ti kéde o wípé wo àjọ ọlọ́pàá orílẹ̀‐èdè yìí a ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí o bẹ́ẹ̀ náà láti gbé àwọn ojú òpó ẹ̀rọ ayélujára kan a ti gbé jáde o eléyìí tó jẹ́ wípé a fi mọ fimú fílẹ̀ tá a sì mọ rí gbogbo ẹ̀ bó ṣe ń lọ pàápàá jùlọ àwọn tí wọ́n ń hùwà ọ̀daràn àti àwọn tí ó jẹ́ pé wọn ṣèmúṣe wọn ò ṣe múṣẹ́múṣe tó jẹ́ pé wọn ò farabalẹ̀ o wọ́n fẹ́ da orílẹ̀-èdè nàìjíríà irú ni o gẹ́gẹ́ bí ọ̀gá àgbà ọlọ́pàá dìísù gẹ́gẹ́ bí ó ṣe wá ń ṣàlàyé ó ní ìgbékalẹ̀ eléyìí yóò jẹ́ kí ètò ààbò àti ọ̀pọ̀lọpọ̀ ìwà ọ̀daràn wípé kó lè dínkù lórílẹ̀-èdè nàìjíríà o gẹ́gẹ́ bí ó ṣe wá ń sọ̀rọ̀ náà níbi tí wọ́n ti gbé ìpàdé kan kalẹ̀ eléyìí tí wọ́n pè ní npf conference center eléyìí tí wọ́n ní ibẹ̀ gangan náà ni wọ́n ti gbé ìgbésẹ̀ ọ̀hún o níbẹ̀ náà ti ń sọ̀rọ̀ níbi tí wọ́n ní ó ti wáyé ní jábì ìyẹn ní ìlú abuja o gẹ́gẹ́ bí wọ́n ṣe wá ṣe ní àlàyé wọ́n ní ìfúnmúfílẹ̀ ojú òpó yìí yóò jẹ́ kí àwọn aráàlú kí wọ́n láǹfààní láti máa fi àwọn ojú àwọn afurasí eléyìí tí wọ́n bá fura sí o wọ́n máa fi síbẹ̀ bẹ́ẹ̀ ẹni tí wọ́n bá rí i pé ó hùwà tí ò tọ́ wọ́n ní wọ́n láǹfààní láti máa fi ẹ̀sùn síbẹ̀ o bẹ́ẹ̀ náà ló ti jẹ́ pé ẹ̀rí máa jẹ́ mi nìṣó náà yóò wà ń bẹ̀ láti lè jẹ́ kí gbogbo ìgbésẹ̀ àwọn àjọ ọlọ́pàá kó lè lọ bó ṣe yẹ kó lọ eléyìí náà wà nínú ìwé ìròyìn láàárọ̀ tòní ọ̀pọ̀lọpọ̀ àwọn lẹ́nu lọ́rọ̀ nínú àjọ ọlọ́pàá náà ni wọ́n sọ̀rọ̀ lórí rẹ̀ o tí wọ́n sì ní àwọn ti ṣe àṣepọ̀ pẹ̀lú àwọn ilé-iṣẹ́ ìbáraẹnisọ̀rọ̀ kọ̀ọ̀kan tí wọ́n kọ sínú ìwé ìròyìn láàárọ̀ tòní punch náà ló gbé jáde ẹlẹgbà chẹ́ńjì rẹ̀ ẹ bà láàárọ̀ tòní o lórí ọ̀rọ̀ àìsàn ibà fífà òun náà ni ìròyìn eléyìí sọ̀rọ̀ o wọ́n ní àwọn àjọ kan eléyìí tí wọ́n rí sí ọ̀rọ̀ fífà yẹn nigeria center for disease control and prevention òun náà ni wọ́n ti ṣàlàyé pé ẹ wo fífà ń pa àwọn èèyàn o láàrin ọ̀sẹ̀ 73 weeks wọ́n ní èèyàn tí wọ́n ti kásá àìsàn lassa fífà ó ti lé ní 1000 o 1000 o ni àwọn 1035 o ni àwọn èèyàn tí wọ́n ní wọ́n ti kásá àìsàn lassa fífà o kódà wọ́n ní wọ́n ṣẹ̀tú kó àwọn 14 míì mọ́ wọn eléyìí tí wọ́n ní wọ́n ká àìsàn ọ̀hún o gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé wọ́n ní láàrin oṣù 8 tó lọ yìí ìyẹn ọjọ́ 10 titi di ojo kerin de ni ogun osu kejo ninu osu kejo kan na o na ni won ni awon ilu ti won ti ko awon eyan ti won ni won ni aisan Lassa River oni ipinle Ondo Bauchi ipinle Edo ipinle Benue ati gege bi won se be o bakan na ni won salaye ele ti won gbe oro na sita ilu Abuja na lo ti jade lana ojo isegun nibe ni awon ajo na ti ni koda awon ti won ti gbe mimi won le ni o to 252 eje nlo baun ti won ni won ti ba isele na lo ele to je pe ida won ninu awon ti won ko aisan hun o na ni merin o le ni ogun o ni omo laarin o de le ni merin kan yen 24.4% eje nlo le gbo e ma kan leyin laaro yi e wo e lo gba je iroyan hun laaro yi e ba nu we iroyin punch sugbon won ni aisan Lassa Fever wọ́n ni ó gbẹ̀mí àwọn èèyàn bẹ́ẹ̀ làwọn èèyàn sì ń kó sínú rẹ̀ kọ́lọ́n ṣàánú ẹ̀yin náà ẹ máa tọ́jú oúnjẹ yín dáadáa o àwọn ikún ọ̀nà ìrọ̀bí tán ti ń wá lẹ́nu ọjọ́ mẹ́ta yóò ẹ bà nínú ìwé ìròyìn àwọn àjọ tí wọ́n rí sí ọ̀rọ̀ ètò ìdìbò lórílẹ̀‐èdè wa nàìjíríà ìyẹn àjọ independent national electoral commission ìyẹn INEC wọ́n ti sọ̀rọ̀ o wọ́n ní ẹ má fi lọ̀ wá sẹ́ gbogbo tẹ́ ń sọ ìyẹn ẹgbẹ́ òṣèlú Nigerian Democratic Congress NDC ààyè orúkọ padà ààyè orúkọ ẹnikẹ́ni padà nínú ẹgbẹ́ yín ẹ má fi lọ̀ wá sẹ́ gbogbo orúkọ tẹ́ ẹ gbé fún wa náà la gbé jáde fún ìgbáradì ọdún 2027 tó ń bọ̀ yìí àwọn àjọ INEC ṣàlàyé ọ̀rọ̀ ìlànà o bẹ́ẹ̀ ni wọ́n sì bu ọwọ́ lù ú látẹnu Muhammed Kudu Haruna ẹni tó jẹ́ alága fún ọ̀rọ̀ tó ń lọ àti ọ̀rọ̀ tó ń lọ àti nípa ìmọ̀ lórí káàdì ìdìbò òun náà ni ó ń sọ̀rọ̀ wípé ṣẹ́rí àjọ INEC kìí ṣe àjọ tó jẹ́ pé ẹ̀yin olóṣèlú kan là ń wà o àwọn ò ṣe bẹ́ẹ̀ o wọ́n ní rárá o gbogbo ọmọoyè pátápátá tẹ́ ẹ kó jáde náà tẹ́ ẹ gbé fún wa òun náà ni wọ́n jáde fún ètò ìdìbò tó ń bọ̀ àwọn ò fi orúkọ ẹnikẹ́ni kún orúkọ o a sì yọ ẹnìkan kú káfẹ́ lòmíì síbẹ̀ ìtẹ́ gbé wá fún wa náà la gbé wá o inú ìwé ìròyìn Vanguard náà lẹ́ti bá eléyìí láàárọ̀ tòní o ó wà lẹ́kùnrẹ́rẹ́ níbẹ̀ láàárọ̀ yìí ariwọlá náà ni bàbá yìí ń sọ̀rọ̀ láàárọ̀ yìí o látàrí ètò ìdìbò 2027 tó ń bọ̀.
1: Sọ̀rọ̀
0: àlùfànṣá sẹ́nìkẹ́ni o ẹ jẹ́ kí gbogbo ẹ̀ lọ lọ́wọ́ ní ìrọwọ́ ìrọsẹ̀ ẹ má sọ̀rọ̀ àlùfànṣá àwọn ọ̀rọ̀ tí ó fa ogun ẹ mú kúrò lẹ́nu o gẹ́gẹ́ bí wọ́n ṣe ń sọ̀rọ̀ náà lánàá ọjọ́ ìṣẹ́gun nílùú Àbújá níbẹ̀ gangan náà ni wọ́n ti ń rọ gbogbo àwọn eléyìí tí wọ́n ní wọ́n jẹ́ ọmọoyè nínú ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan tí wọ́n fẹ́ jáde fún ipò ààrẹ pé bẹ́ ẹ bá ti ń ṣe kàmpéènì ipò ìpolongo ìbò yín ẹ lọ jáde ẹ fẹ́ lọ báwọn èèyàn ẹ fẹ́ ṣàlàyé ohun tẹ́ ẹ ní lọ́kàn ni ẹ sọ ẹ má ba tẹnìkan jẹ́ ẹ sì má sọ̀rọ̀ àlùfànṣá tí ó fa wàhálà tí ó fogun o gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe lálàyé láàárọ̀ yìí inú ìwé ìròyìn punch náà lẹ́ti ba ẹ̀kúnrẹ́rẹ́ pọ̀ láàárọ̀ tòní ṣùgbọ́n àsìkò ń sáré kò dúró dẹnì kankan o fùbárà òun náà ti sọ̀rọ̀ o ìyẹn gómìnà ìpínlẹ̀ Rivers ìyẹn Siminalaye Fùbárà ọ̀gbẹ́ni Fùbárà náà ló ń sọ̀rọ̀ lánàá ọjọ́ ìṣẹ́gun tó ti rọ àwọn èèyàn wípé ẹ wo ìṣèjọba òun ó ti ṣetán báyìí o láti ṣe àṣepọ̀ pẹ̀lú ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n lè dáàbò bo ọrọ̀ ajé ìpínlẹ̀ Rivers kí gbogbo ẹ̀ lè máa lọ bó ṣe yẹ kó lọ o kó máa lọ skoda kó má bàa dúró sójú kan bí omi adágbò gẹ́gẹ́ bí Fùbárà ṣe wá ń ṣàlàyé ó ní òun ti ké sí àwọn ọ̀gá ní ìdíje ọmọ ogun wípé kí wọ́n dákun dábọ̀ kí wọ́n máa bọ̀ kí wọ́n wá o kí wọ́n sì bọ́ báwọn ṣe àṣepọ̀ pẹ̀lú ọrọ̀ ajé ìpínlẹ̀ Rivers kí gbogbo ẹ̀ lè máa lọ bó ṣe yẹ kó lọ ìyún náà jáde nínú ìwé ìròyìn láàárọ̀ tòní o wọ́n ní Osborn Umahi ẹni ọdún 28 ìyẹn 28 years òun náà ni wọ́n ní ó jẹ́ ọmọ ẹnìkan tó jẹ́ mínísítà fún ọ̀rọ̀ iṣẹ́ o àti ẹni tó ti fìgbà kan jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Ebonyi ìyẹn David Umahi o òun ni wọ́n mà ni wọ́n ti kéde rẹ̀ wọlé gẹ́gẹ́ bí alága ìjọba ìbílẹ̀ Ohazara ní ìpínlẹ̀ Ebonyi wọ́n ní Osborn òun náà ni wọ́n wúre fún o tí wọ́n sì súre fún wọlé pé iṣẹ́ tó gbà yìí àṣeyè tálákàn ń ṣe polóṣe o wọ́n ní àná ọjọ́ ìṣẹ́gun òun náà ni wọ́n ṣe ìwúrẹ́ ọ̀hún.
1: The best entrepreneur you can possibly be. Yes, so my people, this is not Jordan Drive, and I dey lis ten to, so get better information I won give you. No move an inch, but if you know say you won move, move your radio with you.
2: Hello, Lake.

0: ogun eni ogun odun okunrin egbe re ogun pa ni won poruko re ni Unwem Daniel Akpani.
1: Work all day every day till payday.
0: Ṣugbọn o pada tateru nipa o ṣugbọn agbẹnso ọlọpa ni ipinle ohun iyan Sunday etopa o ṣalaye pe seri arakunrin ohun na ni owo ti ba.
2: Get on the train, follow us on
0: social media.
2: Facebook Jordan 105.
0: Don't feel Jofin. Ben, lozi tolo lo lo jagba jori re.
2: FFM. Twitter.
0: Koti to lo se won, ṣugbọn yo lo e won. Ọmọdun mẹrin o din ni ogun 16 years o pa ọmọogun ọdun.
2: Jordan 105 FM. Instagram Jordan 105 FM.
0: You know that. O lagbara o. O wa ni iwe iroyin
2: Lagos. Listen on the go at www.jordan.
0: Aro toni e lo gba change e eba ni aro yi
2: 105 FM.
0: Eje vele iselu mi dede sibi.
2: This is
0: John give igbenu mi ni gbalagun. Won le wo seri owo ti ijoba apapo ma fun ipinle kan to fun ijoba ibile hun won ni ko ni lo sodo ipinle mo yo mo lo direct si apo isuna awon ijoba ibile ni bi n ba ipada di are lorilede e ba idibo fun mi gbogbo mo lo skoda ni ta lo soro atiku na lo soro laaro toni e je soju opo le 09063352 09063352 ona loju opo te fi pe wa te ba si ti pe wa te le ofin ati ilana te ba ti tele phone wo call ti re elo e karo
3: elo e karo
0: e karo sa
3: e ku eto
0: yes sir
3: comrade ola lati kotun
0: e kabo sa
3: oda mo gbogbo ede ni mo fi atiku si yeye oda mo fe rerin ni china
0: one.
3: Ọwà ẹ ti gbọ́ láàárọ̀ yìí ó wà. Ọdẹ tó ń ṣe Olódùmarè lọ́rọ̀ ẹ̀. Kódà kó wá àwọn tán bá lè mú lẹ́tà lọ sọ́run kó lọ kó tinúbù lẹ́jọ́ sọ́run. Òfòló ní ẹ̀ṣẹ̀ fọ́ ń ṣe ẹjọ́ yẹn òfòló máa ṣe. Òfòló máa ṣe. Wọ́n tún ṣe ẹ̀họ́ lẹ́jọ́ níbì kan jẹ́ bàbá. Ọlọ́jọ́ kọ ara wọn járe. Òṣèlú lásán ni kò sí nǹkan bẹ́ẹ̀ ṣe sí wọ́n yọra wọn lẹ́nu ni ẹ kó ètò jàre.
0: Ẹ ṣeun Comrade Ola láti kọ̀tún. Wọ́n ní àwọn rẹ́rìn Indian. Hello, ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ sà.
4: Àwọn àbójúmọ̀.
0: Ojúmọ̀ rí o.
4: Mo kí gbogbo ẹnu nílẹ̀.
0: Ẹ ṣeun.
4: Àtàwọn ojú ẹ̀rọ àtẹ̀jí ní àtàwọn síkẹ́ẹ̀tì gbogbo yín mo kí.
0: Ẹ ṣe sà.
4: Gbogbo yín mo kí lọ lólòdì kan.
0: Àwa náà kí yín orúkọ yín sà.
4: Àtẹ̀dá lẹ́wọ̀ ẹ̀kọ́ ló sọ̀rọ̀.
0: Ẹ káàbọ̀ sà.
4: MC Rao.
0: Present sà.
4: Ẹ jẹ́ bá a bí ìwọ àsìkò owó ti jẹ́ tí bàbá yìí ti àpò olúwa yìí.
0: Hello.
4: Hello.
0: Yes sir.
4: Bọ́ọ̀ ló fi dẹ́ka àsìkò ìjà àpò olúwa yìí.
0: Ah, ṣé ń jàpò ló ni?
4: Ó ń jàpò lórí wádà rẹ̀ náà ni.
0: Èmi ò mọ ìròyìn lèmi ń kà.
4: Ó dùn mí pé bàbá Ṣùgbọ́n ò tíì kú, ó ti kú. Bàbá Ṣùgbọ́n bá wà láyé ni bàbá ní kó lọ tún ṣe kọ́ díẹ̀ sí lọ́dọ̀ bàbá Ṣùgbọ́n. Comedian la dínkù. Abdallah Comedian ni. Gbogbo tó ń sọ ẹ́ ó ń jàpó ni. Gbogbo ìṣọ́ ti jọ ṣe àtọ̀gá rẹ̀. Bàbá Ọbásanjọ́ ń wà ẹ́ kó máa lọ mú mi sí ẹ̀ ó ti jẹun kó máa lọ mú mi sí. Gbogbo ìjẹkújẹ tó ti jẹ darí ẹ̀ kó máa lọ mú mi sí àjèrè kankan níjọba wọn.
0: Ẹ ṣeun.
4: À ń bá yín bọ̀.
0: Ẹ ṣe sà, àmì àtọ̀dá ẹlẹ́wọ̀ ẹkùn láti Sango. Ẹlú ẹ káàárọ̀ ẹ kojúmọ̀.
4: Ẹ máa káàárọ̀ o.
0: Ẹ káàárọ̀ sà.
4: Jọ́dá FM níbàjẹ́ wọn dáa fún yín owó ẹni tẹ́ni gbogbo ẹ̀wọ̀.
0: Àmì o.
4: Orúkọ mi ni Akíọ́lá Tífọ̀ Aláta Defense State.
0: Ẹ káàbọ̀ sà.
4: Lẹ́yìn ọ̀rọ̀ Àtíkù ní òpinlẹ̀ tótó bàrá bàtàkù kò ní mọ̀ gbèsè tó ẹ kó gbé. Èkejì lórí epo yìí NNPC àwọn lèmi bá rí o pàtó ní ilé epo mẹ́rin tóun lè ṣẹyọ kọ́ńbẹ̀ pápákọ̀ tákọ̀ kó sì kọ́ńbẹ̀ kọ́ lẹ̀ ṣe ti wọrí kí kaduna ẹ̀kọ́ tẹ gbàgbé ń pa ẹ̀. God to ba

0: ni ọgbẹni Adiodomola ti ogbe yamọ ti maga jila di jela school
1: baba o
0: e ku eto
1: so ti so na yin be yen sa
0: o ti ni ma taja ni e to ba wu ati wo to so ku dollar lo nfe ma fi taja hun ni du to leba to ni joye ko de se di lowo e
2: listen now turn up
0: ni ba ta awon kan dari wan le kolo
1: e ka ro
3: ajoba
1: lati tube
3: beza e gba beza
1: ah kete kete
3: te oro kinu mara ga en to ki en je ti ma e lo gogo re be de to nse
1: mm
3: o are wa o ye ko fi en ti se service pe le kone si border eh lati joy abi bo en gbo fa fa bread o gugu ari ti mo mu ki bara en lo so so ru ni pona si e kinu re ti lati joy ti mo mu ra ni ke o dey adi dey adi dey adi ya yo bi ni nu o bi da bo wa la fisi ni
1: mm
3: bo bi da wa ni o
1: mm
3: ere geji oro ti dangote
1: an gbo yin
3: e owo awon ijoba nigeria na no fun agbara se ni ko ba ko kan bai o gbo lo mo se
4: Everybody, this is the sweet and
5: it's
4: about to get all funky today. Great music and fantastic teams in making you the best entrepreneur.
5: Àwọn èèyàn rẹ̀ àwọn elédè rẹ̀ àwọn náírà ní gbogbo ẹjọ́ tó ń tò tabulatabula yìí tẹ́ ẹ̀ wo gbogbo wọn ṣe kó ra wọn jọ tí a fẹ́ yí ìjọba yìí dànù bẹ́ẹ̀ni ṣe wo kò sí ìjọba tó débẹ̀ tí ó gbèrò àti ṣe dáadáa fún nàìjíríà ṣùgbọ́n àwọn tí a wà yìí náà ni àwọn kan tí ẹ wo wọn yẹn kó ra wọn jọ àwọn jí 100 nísìnyí bí a ṣe ń kó ra gbogbo wọn yẹn àwọn náà ni wọn ń bàjọba jẹ wọn àwọn èèyàn kan máa ní àwọn náírà àwọn agbésùnmọ̀mí àwọn ní àǹbàǹkà jẹ ókè a ní ìbàdàn mẹrin ní nàìjíríà ṣé kí ni bẹláyé ìtí ò ṣe tún ṣe tá a bá ti náwó sí yóò tún ṣe àwọn èèyàn yìí ni wọn jọ bàjẹ́ àwọn ni wọn ń bàjẹ́ yóò kọ́rọ̀ wọn dàkún kọ́ sànù wa ní nàìjíríà yìí ni bí a ṣe ń kóra wọn jọ tí a ń kóra wọn jọ yìí náà kò sí nítorí ní débẹ̀ náà àwọn yòókù tó máa gbé lẹ́sẹ̀ náà ni
1: ẹ ṣeun bá mi àgbọ̀nì tán lórílẹ̀ ẹ káàárọ̀ o ẹka ẹku ojúmọ sà
6: mc rawọ
1: present sà
6: títí gbé
1: o gbèrè o
6: akúkú lówó ẹ ti lè jíjẹ àṣetábọn níbi ọsẹ díjí ẹgbẹ lápá fún wa ọrọ burúkú ló ń jáde lérú ọrọ burúkú ò ní jáde lérú rẹ lágbára ọlọrun
1: àmì
6: nàìjíríà ò ní bàjẹ iléeṣẹ yìí ò ní jóná orúkọ tèmi ni ayúbẹdùnmọ ìṣòro lọfẹ wá sílẹ tó kò tilẹ tàbá bá wórì ló ń sọrọ torí bá wí fọọmù ẹ ni agbọ ó kọkọ bẹrẹ lọwọ lórí ọmọ nàìjíríà líláwà mọtò lè ìlú òyìnbó kí lè sù oyè ẹlẹ́yìn náà pọ̀ ṣe ẹṣẹ́ dèrò ẹ̀wọ́n láṣẹ ju wà pọ̀ jù ẹ jẹ́ bá wa sọ̀rọ̀ àdìbákàwá ló fi bí àlọ kọ́ọ̀gọ́wọ́n yẹ kọ́ ọmọ nàìjíríà la gbà lẹ̀ lọ́wọ́ là oyè ṣé ìyẹn náà pàlè tó ìbọn wípé ìbọn fún ọmọ ọlọ́mọ ẹ jẹ́ bá wa sọ̀rọ̀ kíjọba àpapọ̀ tí wọ́n gan ọlọ́pàá kọ́ gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ wí bí bẹ́ẹ̀ ṣe ni bí bẹ́ẹ̀ ṣe wọlé oúnjẹ ká tuntun kòkó ráyè léyìí yẹ ẹ bá wa sọ fún ìjọba àpapọ̀ sìmẹ́ǹtì ń epo ń ìjọba bàbá tí bẹ́ẹ̀ náà ń bí wà lílù ẹ lè jẹ́ ẹni lọ́jọ́ sọ́ọ̀dì ló mọ̀ lọ́jọ́ sinmi ẹ lè jẹ́ ẹni lọ́jọ́ ojúmọ̀ ló mọ̀ lọ́jọ́ ńlá ẹ jẹ́ bá wa sọ̀rọ̀ ẹ orúkọ ẹyẹ ilé gbọdọ jẹ kọ orúkọ gbọdọ jẹ tiwa káàkiri ilé sọ tọrọ akọni tòdì ló lòdì sófin o
1: ẹ
6: ṣe yóò lè jóná ọmọ mi bẹẹ bọ ìṣẹlẹ yàmẹ yàrá ráwọ ẹjà bá wa ṣe tọrọ.
1: Ẹ ṣeun sá bàbá àwórì lágbára 09063352 ẹ̀lú ẹ káàárọ̀.
7: Ẹ̀lú ẹ̀ fi ràwọ̀.
1: Present sir.
7: Mr. Joel Latoga.
1: Ẹ káàbọ̀ sá.
7: MC o. Mi ò ṣe bí o ṣe olóṣèlú o. Mi ò dẹ̀ nífẹ̀ẹ́ sí democracy sound practice because mi ò rò pé democracy gidi lélẹ̀yìí. Bí náà ó sì bẹ́tà pé a lè sọ̀rọ̀. Atiku ó disappoint mi. Mo ti rí o pé ó ní nkankan tẹ́lẹ̀ tó lè ṣe fún Nàìjíríà. Kí ló ń kí ló ń kí ló ń kí ló ń gbogbo nǹkan tó ń ṣe? Èèyàn tó ti wà ní kí ni presidency for 3 years.

0: 104.5.
1: Station with a voice for entrepreneurs.
2: Igi pọ̀ ní gbólóòótọ́ ká tó fi igi ọmọ gbẹ́gbẹ̀dù Jordan 105.5 fẹ́ ọ̀bàdìẹ́ jọ̀ọ́. Igi pọ̀ ní gbólóòótọ́ ká tó fi igi ọmọ gbẹ́gbẹ̀dù Jordan 105.5 fẹ́ ọ̀bàdìẹ́ jọ̀ọ́.

0: ti ni onyo osu mefa ni won fi di onyo juanu mo ninu be ni sa be ni o mo pe o loyun ojo to guro maria o ni ole ayo so ninu e eyin te gbo mi lale yi ole ayo so ninu yin ala oko yin ji iran oko yin ji ajemu oko yin dite oruko jesu olugbala iran oko awon mo re ji omo re ma fo ayo omo re ma da egbo ile isa won di onyo oko mo e ninu eyin yele ni se woli ta ise need ariwo baby I need ariwo daddy I need ariwo awon to mo pa won ni oko won mo bi won se ma wa agbara risa baby bi mo ba nbe pe dogba we dogba tua lo da ore o loyun oko sa awon to loyun oko ko si nkan ti won ni ka se oro won loju ori awon ti o po eje niyan ori eni to pa niyan ori eni to lo pa iran ori eni to lo ra malu 66 ori po fe jeyan Benny, sir, the Mobambe, Gloria, and 900. Don't die, oh, no, you go, sir. Benny, oh, you're not to die in my young woman, and you can let me share with me, Popo, Timo, she, and you can not let my family, and you can't know we pay. I want my phone, and he yanny, Benny, and you then mum we pay, and my lap and you delay, and yanny, and you then mum we pay, and your money might be shot, and yanny mubasoro, my bammy sorrow, and one mummy will let my bammy janissi, people bam bam sorrow, one master, the party one, Tony and me, only more new, new, a minimum bacon, a minimum muck, but don't let me, one less on let. Bẹ́ẹ̀ni sá ẹ̀yin tẹ́ mọ̀ bẹ́ẹ̀ lóyún oko tẹ́ mọ̀ pé oko yẹn gbọ́dọ̀ fọ à ń pàdé ní ọjọ́ Friday bẹ́ẹ̀ni o pa kí n tó sọ̀rọ̀ lórí ẹ̀ bá a sọ̀rọ̀ lórí ẹ̀ dáadáa lọ́la ọ̀la alá ẹ̀ máa ṣẹ́ ìran ẹ̀ máa ṣẹ́ oko ẹ̀ máa fọ ìwáyé rẹ̀ máa lójútu òní dìgbàkudà olúwa yóò gbé ọ dìde olúwa yóò gbé ọ ga ọwọ́ ọlọ́run yóò wà lórí ayé rẹ̀ májẹ̀mú olódùmarè yóò wà lórí ayé rẹ̀ bí olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ wàhálì rẹ̀ olódùmarè bẹ́ẹ̀ ni mo wí ọ̀nà rẹ̀ á dayọ̀ gbọ́ mi dáadáa 900 naira yẹ ohun tó máa bí fún ẹ ò gbọ́ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ mi ò bá ẹ sọ̀rọ̀ pé dá 900 àwa tá a mọ bíi tí a rìn dé àwa la mọ nǹkan tí ògo ń béèrè lọ́wọ́ wa má jẹ̀mú tó ń béèrè lọ́wọ́ ẹ o ní 900 ó ń béèrè lórí àwọn ọmọ rẹ pé ṣó o fẹ́ kí ọmọ rẹ ó fọ dá 900 naira ṣó o fẹ́ kí ayé rẹ kó fọ dá 900 naira ṣó o fẹ́ kí iṣẹ́ rẹ kó dìde padà dá 900 naira ṣó o fẹ́ kí nǹkan tí ayé pamọ́ ẹ lọ́wọ́ ó dìde dá 900 naira ẹnìkan ló fẹ́ fi àkàbà ẹ gòkè ṣó o gbọ́ nígbà tí mo sọ fún ẹ ládọ̀ pé ẹni ńlá ni wọ́n máa ń fi ayé ẹ̀ ṣe gbaradà bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ fi ẹ gòkè kí wọ́n já wálẹ̀ ni dá 900 naira owó tó máa ṣẹlẹ̀ kó gbẹ̀jọ́ máa yàn mọ́ bẹ́ẹ̀ gbọ́ mi lálẹ̀ ẹ̀yin lẹni májẹ̀mú yẹn ọ̀rẹ́ 900 naira yẹn fún ẹ̀yin dá ẹ lóyún oko tẹ́ ẹ fẹ́ bi ẹ fi sínú àkáǹtì sí.
1: 3 2 4 6 6 0 7 0 1 6 3 2 4 6 6 0 7 0 1 6 FCMB olorúkọ báǹkì yẹ wà wá rí sí Christ Apostolic Church Faith Revival Assembly nínú ẹ tàbí o lè fi sínú àkáǹtì tèmi gangan 3 0 4 0 4 7 0 2 5 1 bọ́ lẹ́ẹ̀kan sí 3 0 4 0 4 7 0 2 5 1 First Bank Daniel Olufemi Kọmọláfẹ́ Olúmarí nínú àkáǹtì yẹ.
0: Wà wá múra àjọpàwẹ tọ́lá sáàmù tó máa kà sínú omi ìrì tọ́lá tó máa wẹ̀ lọ́la ó ní Psalm 20 Psalm 121 àti Isaiah 25 Psalm 20 Psalm 121 àti Isaiah 25 ọ̀nà àlà fún ẹ ayé rẹ máa dìde tí ó gbàgbé pé agbárí lásán la fi ń break nígbà tá a bá fẹ́ break lọ́sàn lágbo kan ọ̀sán bàbá dẹ̀ ti break ká tó lọ mu wá wá mu warm water lórí gàrí ẹ àdúrà rẹ máa gbà oyún yẹ wá bí oko tó wà nínú rẹ máa jáde àláfíà fún ọ pé àwọn nọmbà wọnyí èyí tí mo pè fún ẹ.
1: 080 2930 5728 070

0: Hallelujah.
1: Hallelujah.
2: Ẹ jẹ́ tí máa kìyìn káàbọ̀ sórí ètò àṣẹṣe lórí rédíò ẹnilọ́jọ́ àánú ọjọ́ àánú àkọ́kọ́ sí ni olúwa ṣeun bàbàrà fún mi lórúkọ tèmi pẹ̀lú ìmìlẹ̀ agbára náà ni bàbá wa prophet dr ms fabi yìí bàbá possibility bàbá ẹ súre fún wa.
0: Gbogbo ẹni tó gbọ́ mi ṣe kó bà
3: bímọ
0: Jésù Kristì
3: bímọ
0: ó ní máa kí ẹ
3: bímọ
0: èní ni ọjọ́ àánú èyí tí ó jẹ́ ọjọ́ ìkejì nínú oṣù kẹsàn-án ọlọ́run bàbá ọmọ ẹ̀mí mímọ́ gbogbo ẹni tó ṣàmì náwó ìyanu sí
3: àmì
0: jíjáde wọn lẹ́ni wíwọlé wọn má jẹ́ gbomi lójú
3: àmì
0: gbogbo má jẹ́ ẹ̀mọ́ tí kì í jẹ́ ká ráràdá olùwàbá àwí
3: àmì
0: agbára tó ń jẹ́ kẹ́ni ké ọ̀tá wọn ọ̀wọ́n nígbàjọ olùwàbá àwí
3: àmì
0: agbára bó ṣe lọ ló ṣe bọ̀ olùwàbá àwí
3: àmì
0: agbára ó ti gùnkè tẹ́lẹ̀ wá jábọ́ padà olùwàbá àwí
3: àmì
0: ẹ̀mí tó ń kó èrè iṣẹ́ ènìyàn olùwàbá àwí
3: àmì
0: agbára tó yọ èrè kó nínú owó nínú iṣẹ́ ènìyàn olùwàbá àwí
3: àmì
0: àwọn èjì orí ìjọsán ìdí alẹ́ olùwàbá àwí
3: àmì
0: àwọn agbára káká tí òfin ní ọjọ́ iwájú àti ẹ̀rín olùwàbá àwí
3: àmì
0: lónìí yìí ẹ̀ ní ṣubú
3: àmì
0: ìlọ́jọ́ àánú àkọ́kọ́ gbogbo àwọn tí wọ́n ṣàmì àánú tó ju gbogbo ìtọ́ ti rí lọ olùwàjọ́ wọlé wá
3: wọn àmì
0: èyí ni ọjọ́ ìkejì tó jẹ́ ọjọ́ àánú àkọ́kọ́ olúwa jẹ́ka àánú ńlá wá wọn
3: àmì
0: má fi bí gbàre
3: àmì
0: má fi kan gbàre
3: àmì
0: má fi kan gbàkan
3: àmì
0: ó yẹ ìní yìí sí mímọ́ mọ́ yọ ọ̀sẹ̀ yìí sí mọ́ jẹ́ kó mẹ́sàn-án rẹ̀ jáde
3: wá àmì
0: ọkàn yà rẹ̀ balẹ̀
3: àmì
0: oṣù kẹsàn-án yìí bọ́lá gbogbo bá ń lóyún wọn máa ń wojú ọ̀nà ni ṣé kò tí ì pe ni ṣé kò tí ì pe ni tó bá gbogbo oṣù kẹsàn-án wọn máa wojú fọ́nà fún ọmọ ní orúkọ jésù oṣù máa bí ògbó jáde
3: àmì
0: ó dẹ̀ máa bí ẹ̀rín jáde
3: àmì
0: ó ní ṣaláìní
3: àmì
0: ọkàn dẹ̀ á dẹ̀
3: balẹ̀
0: jésù lọ
3: wá àmì.
2: Ètò àṣẹṣe náà lẹ ṣe bẹ́ẹ̀ tẹ̀ ń gbọ́ lórí rédíò ètò tá a fi ní gbàgbọ́ pé pẹ̀lú ọlọ́run ọba ohun gbogbo ní ṣíṣe bàbá kí ló ń tẹ́ ẹ fẹ́ bá wa sọ̀rọ̀ lákòókò
0: yìí. Lónìí la sọ̀rọ̀ lórí ẹ̀mí ìpọ́njú tó gbogbo agbára tó lè máa fojú ohun rere pọ́n wa kò ní lágbára lórí wa.
3: Àmì Jésù.
0: Ẹ̀mí ìpọ́njú jẹ́ ẹ̀mí tí ó burú gan. Ó máa ń gbaṣọ ọlọ́run aláṣọ, ó máa ń gbalẹ̀ lọ́wọ́ nílé. Ó máa ń sẹni tó ní da láìní, ó máa ń sẹni tó náṣọ láìláṣọ. Ó máa ń sọ lọ́kọ da láìlọ́kọ. Ohun tó pè ní ìpọ́njú àwọn kan gba ṣọ́ọ̀bù, wọ́n dẹ̀ rajà sí wọn ọ̀rẹ́ níbi rí ọjà yẹn, wọ́n dànù ni. Wọ́n wá tàlẹ́yọ kan tàlẹ́yọ méjì wọ́n fi ń jẹun. Torí ìpọ́njú wọnú iṣẹ́ wọn. Ṣùgbọ́n nígbà tí ìpọ́njú ò tí ì wọbẹ̀, wọ́n ta díẹ̀ wọ́n dẹ̀ ń jèrè púpọ̀. Ìyẹn ni Matthew 11:20 sọ pé wá sọ̀rọ̀ gbogbo ẹni tó ń ṣẹ́ tí ìṣẹ́ dáre wọlé lórí àjàgà mi rọrùn ẹ̀sùn ní ìsìnkú yẹ. Ó ní màá fèsì mi fún ọkùnrin yín. Tó bá jẹ́ bẹ́ẹ̀ ni ẹ máa ní ìsinmi.
3: Àmì
0: ọkàn rẹ̀ máa balẹ̀.
3: Àmì
0: kò ṣeé ṣe máa di ṣíṣe.
3: Àmì
0: agbára kò ṣeé ṣe máa di ṣíṣe.
3: Àmì
0: ilẹ̀kùn tó ti máa ṣí.
3: Àmì
0: ògo ti sì máa ju tàbí.
3: Àmì
0: ni ọmọ náà já gbàdúrà. Gbogbo agbára tó gbé pọ̀njú pamọ́ sínú ayé mi olúwa ẹ̀mí mọ́ gbé jáde.
3: Ó yá gbàdúrà. Lórúkọ Jésù. Gbogbo agbára tó gbé pọ̀njú pamọ́ sínú ayé mi. Ó yẹ jáde. Ìwọ yẹ jáde kúrò láyé mi. Ẹ jáde. Ẹ bá wá jáde.
0: Èèyàn lè jogún ìpọ́njú lára àbálòpọ̀ tàbí oore tàbí ẹni tí ó bí ènìyàn. Èèyàn lè jogún ìpọ́njú nílé téèyàn gbé. Wọ́n á ní ayé ẹlẹ́dàá ayé tó gbé ẹ̀yìn ọ̀dà. Inú ilé ẹ̀yàn ìpọ́njú wà. Ẹlòmíì tó ti ṣọ́ọ̀bù sí ní ìpọ́njú yẹn wà. Ẹlòmíì ẹni tí ò yẹ kó ṣúná lọ́wọ́ yẹn ló ń fojú pọn. Ẹ gbàdúrà yìí o. Níbi tí ìpọ́njú gbà wọnú ayé mi rà gbàbẹ̀ jáde.
3: Lórúkọ Jésù. Ẹ̀mí mímọ́ gbogbo ní kí ìpọ́njú gbà wọnú ayé mi. Ìpọ́njú jáde. Ẹ̀mí ìpọ́njú jáde. Ẹ jáde láyé mi. Ẹ jáde kúrò láyé mi.
0: Exodus orí kejì ẹsẹ̀ 23.
4: Ó sì ṣe
0: lẹ́yìn ọjọ́ púpọ̀
4: tí ọba Egypti kú àwọn ọmọ Israẹli sì ń pìn nítorí wọ́n gbin nítorí iṣẹ́ náà wọ́n sì gé ike wọ́n sì gòkè tọ Ọlọ́run lọ nítorí ìsìn wọn.
0: Lẹ́yìn ọdún díẹ̀ ọba Egypti tó sọ Joseph di igbákejì rẹ̀ kú àwọn ọmọ Israẹli wọ́n wà ní Egypti wọ́n ti wá pọ̀ wọ́n ti bímọ rẹpẹtẹ ṣùgbọ́n Pharaoh mi ìjẹ́ tó fara ni wọ́n tó jẹ́ pé gbogbo nǹkan ló tàn sórí kejì fún wọn. Ìsìn wọn jẹ́ ìsìn líle wọn fojú kún wọn fara ni wọn gbogbo nǹkan wọn kò wá sí iṣẹ́ tó le náà ṣe iṣẹ́ ńlá owó díẹ̀ ni ṣùgbọ́n ariwo wọn tọlọ́run lọ ọlọ́run wọn mọ̀sí láti yọ wọn jáde ìyẹn ni pé tí ọba wà ní pọ́njú èèyàn ní ìdí ẹnìkan ẹja gbàdúrà ẹ̀yàn ọmọ ọlọ́run olúwa mọ̀sí tèmi tó máa yọ mí jáde ní oṣù kẹsàn-án ẹja pàdé èmi ọjọ́ àánú olúwa mọ̀sí tèmi tó máa ṣàánú mi tó máa yọ mí jáde nínú ìpọ́njú tí mo bára mi ìyọ ẹja pàdé.
3: Bẹ́ẹ̀ni mímọ́ mọ́sẹ̀ tèmi tó máa yọ mí jáde ní oṣù kẹsàn-án tí ò ní ìpọ́njú ayé olú
0: Ààrẹ àánú gbà. Ìwé 1 Corinthians 1:22 27 to 28. Olorun yin awon kan e lati bi da mi awon ti o ni oye ata awon ti o si ni emi mimo iyen ni ke gbadura oluwa gbogbo kan gbele mi lokan mi pon mi loju olu e gba lowo mi o ya ta oluwa wa
1: amen
0: exodus ori oke ni ese kokan la 17 exodus 1 11 to 17
4: nitori na ni won se yan akoni sise lati fi ise
0: lati fi ise won ko wa gbadura awon kan wa ti o ye kan ma nu ise wa o kan ma si wa nbe ise oni ji ko ni mu ere jade oluwa gbogbo awon ta yan ti ise mi lati ba ise mi je lati fi ise mi pon mi loju oluwa ele won jade ninu ise
1: Amen.
3: Ni ati abi ninu obirin olojo die
0: iyen ni ko mo gugu en ta bi ninu obirin nupon ju no wa o gboro gbadura yes
3: o si kun fun ipon
0: o kun fun ipon ju
3: o jade wa bi itan ewe
0: bi itan ewe ko
3: asi ke mule
0: a ke lule
3: o si nfo lo bi
0: o fo lo bi
3: bi ojiji
0: bi ojiji
3: ko si duro pe
0: o si duro pe
3: iwo si iwo si
0: e ja gbadura o gugu en ta bi ninu obirin nupon ju no wa oluwa oluwa gbogbo agbara to ni ki ma ji ale wa oluwa bi agbara ewo laye
3: o
1: Ero ikeji 0080 5027 2 1 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0
2: 38.
5: 12.
2: 12.
5: 15.
2: 15.
5: 68.
2: 68.
5: 43.
2: 43.
5: 38.
2: 38.
5: 12.
2: 12.
5: 15.
2: 15.
5: 68.
2: 68.
5: 43.
2: 43.
5: Bank keji ta le fowo to je church account.

0: Samuel 07 number 13 to 17.
1: Nígbà náà ni wọ́n kí gbé pé Olúwa.
0: Wọ́n kí gbé ìyẹn ní kò ní ìdí kó gbàdúrà ọmọdé tí ẹ lẹ́ni ní our possibility. Ní ẹni Wednesday ìmọ̀re tí ẹ aago mẹ́sàn-án ni wọ́n kí gbé Olúwa nínú ìpọ́njú wọn.
1: Ó sì gbà wọ́n
0: nínú iṣẹ́ wọn. Ọlọ́run sì gbà wọ́n nínú iṣẹ́ wọn gbogbo. Yes.
1: Ó mú wọn jáde kúrò nínú òkùnkùn.
0: Ó mú wọn jáde nínú òkùnkùn.
1: Àti òjijì ikú.
0: Àti òjijì ikú.
1: Ó sì fa ìdè wọn.
0: Ìyá ìyẹn ni pé onídìí o gbọ́dọ̀ gbà ìtúsílẹ̀ lẹ́nu ìmọ̀re tí aago mẹ́sàn-án ni níbo ni number 7 Okimole Street ní Ikola Road. So láti ojú òré yẹn ọ̀nà yẹn lọ́wọ́ láti inú ọ̀tà sí ìpájà number 7 Okimole Street lẹ́yìn fẹ́ǹsì kọ̀máàdì èyí tẹ̀wà ní gbogbo abúlé ẹ̀gbá òpó ọba èyí tẹ̀wà ní ṣẹ̀rí ìdímù àkówọjọ èyí tẹ̀wà lẹ́gbẹ́dá èyí tí ẹ wà ní ìtí ṣe ìgàndò gbogbo ẹ̀ tẹ̀wà ní Bàrúwá èyí tẹ̀wà ní ìyànà pájà èyí tẹ̀wà ní pájà kọ̀máàdì last bus stop lẹ́yìn fẹ́ǹsì kọ̀máàdì ẹ̀chọ́ọ̀chì wa wà. Mo retí ẹni tó lè yọyọ nínú gbogbo ìpọ́njú tí ẹ bá ní ni mo ròyìn fún yìí. Òun ni Ọlọ́run yẹn ni àtọ̀fà apostle 12 number 1 to 16 sọ wípé.
2: Ní àkókò náà. Ni Herod ọba sì náwó rẹ̀.
0: Herod náwó.
2: Láti pọ́n àwọn kan
0: lójú nínú ìjọ.
2: Ó sì fi ìdà pàjá
0: kọ́ọ̀bù ẹ̀ránkù ìjọ àpò. Ẹ̀ránkù ìjọ àpò sọ̀rọ̀. Yes.
2: Nígbà tí ó sì rí pé.
0: Ó rí pé kò sẹ́ni tó sọ̀rọ̀.
2: Ó dùn àwọn Jù.
0: Yes.
2: Ó sì náwó mú Pétérù.
0: Ó náwó mú Pétérù.
2: Ó sì jẹ́ ìgbà ọjọ́ ó sì fi sínú túbú.
0: Ó fi sínú túbú.
2: Ó sì fi ẹ̀ṣọ́ mẹ́rin.
0: Ó fi àwọn ológun mẹ́rin
2: wá fi tì í pé
0: ẹ máa ṣọ kò gbọdọ̀ bọ́. Alápáni. Yes.
2: Ó rò láti mú jáde.
0: Ó rò láti mú jáde láti mọ ṣẹ̀ sí. Yes.
2: Nítorí náà wọ́n pa Pétérù mọ́ nínú
0: túbú. Wọ́n pa mọ́ sínú túbú.
2: Ṣùgbọ́n ìjọ ń fi ìtara gbàdúrà sọ́dọ̀
0: Ọlọ́run.
2: Ìjọ bó ti gbóhùn ṣe
0: ń gbàrà
2: nìjọ ràn a fi ẹ̀wọ̀n méjì dé ẹ̀ṣọ́ sì wà
0: ní ẹ̀ṣọ́. Ángẹ́lì wa wọlé lẹ̀ fọ́ gba ṣẹkẹ́ṣẹkẹ́ já ó dẹ̀ bá rẹ̀ ní gbangba ó bá rẹ̀ nínú ilé rẹ̀ géètì kìíní sí kejì sí ẹnubodè ṣubú sí kọ́kọ́rọ́ bẹ̀ ṣú fún rárá rẹ̀ èmi súre fún ẹ gbogbo eyín tẹ́ wa nùdẹ̀ láti jánárì ẹ̀bọ́ ẹ̀bọ́ ẹ̀bọ́ ẹ̀bọ́ ẹ̀bọ́ ángẹ́lì máa yọ ẹ ángẹ́lì máa yọ ẹ má fi àdúrà ṣe ní màmá tó ń gbọ́ mi torí ohunkóhun tó ń là kọjá ẹ̀rí pọ̀ gan táwọn èèyàn ti ní. Onídàdúrà ọkàn dádẹ balẹ̀ ìyẹn ni wé Matthew 4 number 24.
1: Òkìkí rẹ̀ sì kàn yí gbogbo Síríà ká.
0: Yes.
1: Wọ́n sì gbé àwọn aláìsàn tí ó ní onírúurú àwọn
0: ìṣòro wa. Ìyẹn ni pé kí ni ìṣòro tó wá gbé wá tọ́lọ́run lè tán mo retí ẹ lémi o. Láago mẹ́lòó aago mẹ́sàn-án àárọ̀ yìí. Aago mẹ́sàn-án àárọ̀ yìí lọ́la máa wà nílùú ní ọ̀la a máa wà nílùú Ìkòròdú lẹ́gbẹ̀ẹ́ tẹkníkà ní ẹgbẹ́ tẹkníkà ní ìtí ń ṣàwúdọ́wọ́ ròdìyẹn ní òkè ọta ọ̀nà mórètí ẹ nọmba 5 àsáṣẹ adimaba street ní mórètí ẹ yóò rẹ̀ dáa fún ẹ kò ló dẹ̀ wà nínú ìṣòro 21 days èyí tí ó bẹ̀rẹ̀ ní ọ̀sẹ̀ yìí báyìí mórètí ẹ ìṣòro wà ní atán ìṣòro wà ní ti ń ṣe tọ́ọ̀sì ní àtọ́gbẹ́ yẹn ara atán àti lùsádà tí agbègbè rẹ̀ mórètí ní tọ́ọ̀sì ọ̀la yìí mórètí ní aago mẹ́wàá lẹ́la ti máa bẹ̀rẹ̀ ní olú ìjọba ní kọ̀mán ìṣòro wà lọ́jọ́ friday wọn àrí tí yóò dára fún yín ọkùnrin yà balẹ̀ ní ọjọ́ gba aláìsàn wá sílé iwájú jésù ìpọ́njú wọn lọ àìsàn wọn lọ ogun ayé wọn dẹ̀ṣẹ̀ god bless you.
3: Amen. Ohun bàbá wa náà lẹ́gbẹ̀ẹ́ bẹ́sẹ̀ mọ̀ pé ilé ayé tí ò bá ní wòlíì ilé ayé asán ni.
0: Ẹ̀rọ tí ẹ lè pè mí sí
3: 091 26 26 28 28 82 82 16.
0: Ẹ pè níbẹ̀ yẹn WhatsApp nìyẹn pẹ̀lú
3: text voice or text. WhatsApp ẹ lè fi ohun ránṣẹ́ fọ́n tó bá fẹ́ pè yín kọ ẹ̀rọ.
0: Ẹ̀rọ kejì òun ni 080 50 50 27 27 56 56 21 21. Ẹ̀rọ ìkẹta 070 70 69 94 99 92 92. Pè mí kí n gbàdúrà fún ọ̀nà rẹ̀ Adela ilẹ̀kùn Aṣí. Òun ni Echo Bank 38 38 12 15 15 68 68 43 38 12 15 15 68 68 43. Báǹkì kejì ta lè fowó tó jẹ́ church account. Ó máa gbé orúkọ chọ́ọ̀chì jáde talákọ̀ọ́kọ́ yẹn ni Fábíyì Michael Osoji eléyìí Fidelity Bank ni. Ó máa gbé Celestial Church of Christ Òkè Ìmọ̀lẹ̀ Ayọ̀ Parish. Òun ni 411 411 01 01 89 89 25 25 2 2 411 411 01 01 89 89 25 25 2 2. Kò sí ohun tó ṣe tó gbé o nitori Joe 41 11 ni ta lo saju se fun mi ti emi o se mu pada nigba ti Psalm 50 number 5 ma so o ni ko awon eniyan mi mo mi jo awon to fi ebo dama jemu nigba ti number 14 ma soro o ni ru obo pe si olorun so e jere fun oga ogo mi e mo fi need ope yin ore yin ida mewa yin e fi ran pade lowo yo da fun yin okan yin a de pale ba kan no bo pe te ran pade.

0: ni fọlọrun lo ki orun
1: hallelujah
0: oruko mi ni woli olarin waju ba nkole lati ni jo Christ World Gospel Ministry aku osu tutun aku osu orire aku osu aseyori aku osu ase aseye osu baba bana pe bo kakaku ye ko je fun ibi fun iwo lo jasire
1: amen
0: osu ta wo yi atu olara
1: amen
0: fọkàn balẹ̀ kò sún tó má bẹ̀rù anything september yìí october november and december bàbàbàbà gbogbo ọdún ni gbogbo èèyàn máa ń bẹ̀rù àwọn oṣù wọ̀nyí torí àwọn occurrences gbogbo tó máa ń ṣẹlẹ̀ occurrences wọ̀nyí ló máa ń bẹ̀rù àwọn èèyàn ṣùgbọ́n tẹ̀mí gbàgbọ́ ni wípé bíbélì sọ pé ẹnikẹ́ni tó bá pe orúkọ olúwa òun la ó gbàlà níbikíbi tó ti ń gbọ́ mi nínú oṣù tuntun yìí oṣù yìí wà á rí tiẹ̀ ṣe
1: amen
0: oṣù yìí ọ̀nà àlà fún ẹ
1: amen
0: oṣù yìí wà á rí ìrànlọ́wọ́
1: amen
0: oṣù yìí ọlọ́run á ṣe tiẹ̀ dáadáa
1: amen
0: oṣù ìrànlọ́wọ́ ọlọ́run pé oṣù september kì í ṣogun ogun kì í ṣogun ìjà oṣù ìrànlọ́wọ́ ni gbogbo ayé ẹni tó nídìí ìrànlọ́wọ́ gbogbo iṣẹ́ ẹni tó nídìí ìrànlọ́wọ́ gbogbo àyànmọ́ ẹni tó nídìí ìrànlọ́wọ́ nínú oṣù wa rí ìrànlọ́wọ́ ọlọ́run gbà
1: amen
0: psalm 121:1-2 kí ló sọ
1: èmi ò gbé ojú mi sórókè wọn ni
0: èmi yóò gbé ojú mi sórókè wọn ni
1: níbo ni ìrànlọ́wọ́ mi yóò àti wá
0: níbo ni ìrànlọ́wọ́ mi yóò àti wá
1: ìrànlọ́wọ́ mi yóò tọ́wọ́ olúwa wá
0: ìrànlọ́wọ́ mi yóò tọ́jú olúwa wá
1: tí
0: ó dá ọ̀run ayé ìrànlọ́wọ́ tó kọjá ojú orí rẹ̀ lórúkọ jésù nínú oṣù september tó bá ṣe àmì kó dìde fún ọ
1: amen
0: mo gbàdúrà september òmìnira oṣù yìí kò ní gbé ọmi
1: amen
0: ọtọ́rọ̀ ọlọ́run sọ fún wa ni wípé ojú september oṣù ìrànlọ́wọ́ ni gbogbo ayé ẹni tó ń fẹ́ ìrànlọ́wọ́ tó bá ṣàlẹ̀ gbé ẹ̀kẹ́lẹ́ ọlọ́run ìrànlọ́wọ́ méje ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́lọ́run á ṣe ní oṣù yìí gbogbo èyí tẹ nídìí ìrànlọ́wọ́ lórí ọ̀rọ̀ fáínáǹsì yín gbogbo èyí tẹ nídìí ìrànlọ́wọ́ lórí àfihàn ló òyìnbó yín gbogbo èyí tẹ nídìí ìrànlọ́wọ́ lórí ọ̀nà yín lórúkọ jésù ti násárẹ́tì ìrànlọ́wọ́ yẹn kó dìde fún yín
1: amen
0: wọn ni kó dìde fún yín
1: amen
0: gba ìrànlọ́wọ́
1: amen
0: gba ìrànlọ́wọ́
1: amen
0: gba ìrànlọ́wọ́
1: amen
0: gba ìrànlọ́wọ́
1: amen
0: gba ìrànlọ́wọ́
1: amen
0: gba ìrànlọ́wọ́
1: amen
0: gba ìrànlọ́wọ́
1: amen
0: gba ìrànlọ́wọ́
1: amen
0: gba ìrànlọ́wọ́
1: amen
0: gba ìrànlọ́wọ́
1: amen
0: ayé ẹni tó bá rí ìrànlọ́wọ́ gbà ayé ẹni yẹn máa súnsúnwájú ìrìn tó yẹ kéèyàn fi 50 years rìn téèyàn bá rí ìrànlọ́wọ́ ọlọ́run èèyàn á rìn lóṣù mẹ́ta ibi téèyàn bá rí ìrànlọ́wọ́ gbàdé ibẹ̀ láyé ẹ̀ máa ń gbé ọdún máa ń dáadé ohun tó bá jẹ́ kínú mi dùn ni wípé ìrànlọ́wọ́ lè tí mo ń sọ nípa ẹ̀ kì í ṣe téèyàn ìrànlọ́wọ́ ọlọ́run ó máa ń supersede gbogbo ìrànlọ́wọ́ ènìyàn bí olúwa ti wà tí ẹ̀mí rẹ̀ wà èmi yóò gbé ojú mi sórí òkè wọn ni níbo ni ìrànlọ́wọ́ mi yóò ti wá ìrànlọ́wọ́ mi yóò tọ̀dọ̀ ọlọ́run tó dá ọ̀run ayé wá bí olúwa ti wà ọlọ́run tó dá ọ̀run ayé kò ní kọ́ ẹ sílẹ̀
1: amen
0: ìrànlọ́wọ́ ńlá kó dìde fún ọ
1: amen
0: bóyá gbà á
1: amen
0: sọ pé baba nínú oṣù yìí
1: baba nínú oṣù yìí
0: mi ò gbọ́ dáadáa
1: baba nínú oṣù yìí
0: mi ò gbọ́ dáadáa
1: baba nínú oṣù yìí
0: dídé ìrànlọ́wọ́ fún mi
1: dídé ìrànlọ́wọ́ fún mi
0: àdúrà
1: lórúkọ jẹ́
0: baba nínú oṣù
1: yìí
0: oṣù sẹ̀tẹ́bà yìí olúwa dídé ìrànlọ́wọ́ fún mi olúwa dídé ìrànlọ́wọ́ fún mi olúwa dídé ìrànlọ́wọ́ fún mi olúwa dídé ìrànlọ́wọ́ fún mi olúwa dídé ìrànlọ́wọ́ fún mi olúwa dídé ìrànlọ́wọ́ fún mi olúwa dídé ìrànlọ́wọ́ fún mi olúwa dídé ìrànlọ́wọ́ fún mi olúwa dídé ìrànlọ́wọ́ fún mi olúwa dídé ìrànlọ́wọ́ fún mi olúwa dídé ìrànlọ́wọ́ fún mi olúwa dídé ìrànlọ́wọ́ fún mi jésù olúwa wa
1: amen
0: sọ pé september òmìnira tó wà níbẹ̀
1: òmìnira tó wà níbẹ̀
0: tẹríba fún ògo mi
1: tẹríba fún ògo mi
0: agbẹ́ òfúnjẹ gbàdúrà
1: ní orúkọ jẹ́
0: bàbá lórúkọ jésù
1: ẹ̀mọ́ september òmìnira tó wà níbẹ̀
0: tẹríba fún ògo mi tẹríba fún ògo
1: mi tẹríba fún ògo mi tẹríba fún ògo mi tẹríba fún ògo mi tẹríba fún ògo mi tẹríba fún ògo mi tẹríba fún ògo mi tẹríba fún ògo mi tẹríba fún ògo
0: mi tẹríba fún ògo mi tẹríba fún ògo mi jésù olúwa wa
1: amen
0: ó pín ní sẹtẹmbà yìí
1: ní sẹtẹmbà
0: olúwa gbé ìrànlọ́wọ́ dìde fún mi
1: olúwa gbé ìrànlọ́wọ́ dìde fún mi
0: pariwo wa ní bábá
1: bábá
0: nínú oṣù tuntun yìí
1: nínú oṣù tuntun
0: yìí gbé ìrànlọ́wọ́ dìde fún mi
1: gbé ìrànlọ́wọ́ dìde
2: The voices you need.
0: Amen. Ọdún ṣàtẹ́mbà yìí, ọ̀tá ò ní dá ọdúró.
1: Amen.
0: Wọ́n gbàdúrà bí olúwa ti wà tí ẹ̀mí rẹ̀ wà. Gbogbo tí ayé gbà lọ́wọ́ rẹ̀, ọ̀run dá.

ẹ̀ka lẹ́ o, mo dúpẹ́ o, ìpè yín pé mi o, èmi náà lẹ́rìí o, orúkọ mi ni Ọmọlọlá o, ìpè yín pé mi, mo dúpẹ́ o, ilẹ̀ tí mo ti filẹ̀ láti 1984 Ọlọ́run ti bá mi kọ́ o, Ọlọ́run orí òkè ògo ti bá mi kọ́ o, mo ti kàn lónìí o, pẹ̀tẹ́ sì ni mo tiẹ̀ tún fi kọ́, mo ti rò pé mi ò ní lè kọ́ torí pé mo ti ń lọ sí 80 years, but Ọlọ́run gbé bó ṣe ń ṣe dé, Ọlọ́run orí òkè ògo lòun dé, Ọlọ́run Samuel Ojo lòun dé sílé ayé mi. Gbogbo nǹkan méjèèjì tí mo béèrè ni Ọlọ́run ṣe fún mi. Mo ní mọ́tò tí mo ń lò látọdún mẹ́rìnlá, mo ní mo fẹ́ pààrọ̀ ẹ̀, Ọlọ́run pààrọ̀ ẹ̀ fún mi o, full option ló wà fún mi o. Mo dúpẹ́ o, mo yan Ọlọ́run lógo o, mo tún ti kọ́ ilẹ̀ tí mo ti filẹ̀ láti 1984, mo ti kọ́ o, pẹ̀tẹ́sì ni mo tún fi kọ́ o, mo ti kàn lẹ́ni o, èmi ni mo kàn o, mo dúpẹ́ o, èmi náà ti lẹ́rìí o, ẹ ṣé o, ẹ ní fi ra yín ṣe ẹlòmíì o, ẹ ní fi ọmọ ṣiṣẹ́ ìránṣẹ́ o, ẹ ní fi ra yín ṣiṣẹ́ ìránṣẹ́, ẹ ní fi ìyàwó yín ṣiṣẹ́ ìránṣẹ́ o, ẹ ní di wòlíì àtijọ́, ẹ ní di wòlíì àtijọ́ o, lágbára Ọlọ́run òkè òkè lẹ máa lọ o. Ẹ ṣé, mo dúpẹ́ o.